0: Lẹ́dọ̀jọ́ túnṣe kútukú ní wú nítorí ọmọ rẹ o. Lẹ́dọ̀jọ́ túnṣe gọ́ngọ́ ní sọ torí ọmọ rẹ. Lọ́jọ́jọ́ sí ni àwọn ẹlẹ́ni ní sọ wípé ká má ti gbé rẹ wá fún wa wípé kò tí ì kàn wá. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí Ọlọ́run bàbá lọ́bí ọmọ tí à ń sìn, jìnnìjìnnì padà bọ́ lórí ogun àwọn ẹlẹ́ni ní. Ó ló jẹ́ kí àwọn ẹlẹ́ni ní padà sí fìlà tó jẹ́ kábíyèsí sí ọba tí àwọn ń sìn. Nítorí èyí ni gbogbo abi ọmọ yóò fi káwọ rẹ̀ sókè tí ó pariwo go go go go go go go. Àìsàn àdúrà bí ọmọ ti bẹ̀rẹ̀ nìyẹn o. Kí gbogbo ènìyàn dìde lórí ẹni kò dìde lórí ilẹ̀ kò dìde lórí bẹ́ẹ̀dì. Èyí tá a sùn lọ́rùn ti tó àdúrà bí ọmọ lọ́kàn. Ẹni tẹ́lẹ̀ ní kó máa gbà fún ọlọ́jọ́júmọ́ lọ́dún kéde yìí. Pásọ fọ́kẹ́ yé mẹ́nu bàbá lábí ọmọ ni mò ń jẹ́. Tí ọ̀fọ̀ ọmọ bá jẹ́ tọ́lá kọ́bọ̀ nínú ọjà wọn ní báwọn rà wálé. Ẹjì ní ẹ̀mẹ́wọ̀ ṣẹlẹ̀ nínú sọjí tá a ṣe tẹ́ yìí o. Sọrí nínú sọjí yìí àṣírí àbàmì kan tún lẹ́nu ìyá kan. Ó lẹ́ni kí n fi gbẹ̀dúrà fún àwọn abiyẹ ọmọ tó ti jí lọ́wọ́lọ́wọ́. Ọmọ mélòó ni ìyá ìlóhùn ti ṣẹ̀fọ́ rẹ̀?
1: Mọ̀sọ̀ mẹ́wàá ni.
2: Kí lọ sọ?
1: Kọ́kànlá ni mo bí ó kọyọ.
2: Ọmọ
3: mẹ́wàá lọ sọnù sà.
2: Mẹ́wàá.
3: Ọmọ mẹ́wàá.
2: Mẹ́wàá. Sọ pé Ọlọ́run mi o.
3: Ọlọ́run mi o. Ọmọ mẹ́wàá.
2: Ọmọ mẹ́wàá.
3: Mẹ́wàá sà.
2: Mi ò gbọ́rú ẹ̀ rí.
3: Bẹ́ẹ̀ni.
2: Àṣẹjáde.
3: Àṣẹjáde.
2: Ìkúnlẹ̀
3: Abíọ́mọ́.
2: Wọ́n pè ní 10.11.
3: 10.11.
2: Àṣẹ rẹ̀ o.
3: Jésù.
2: Ta ló máa náwó? Ó ní sọ mọ́nu o.
0: Nínú ọmọ mọ́kànlá tí a fi yẹ ọmọ yẹn bí ayédèwò sùn wọ́n gbẹ mẹ́wàá lọ́wọ́ rẹ̀. Ìyẹn túbọ̀ sí wípé ṣọ̀fọ̀ ọmọ ọlọ́ẹ̀mẹ́wàá. Ta ló ń gbọ́ mi tí ọ̀fọ̀ ọmọ ní jalẹ̀ rẹ̀? Lọ sọ̀rọ̀ pẹ̀lú májẹ̀mú abiyamọ tí bẹ ní orí mi. Wípé òní ṣọ̀fọ̀ ọmọ láyè. Wípé ayé òní gbẹ ọmọ lọ́wọ́ rẹ̀. Wípé ìwọ ni òní báwọn pìtọ̀pọ̀ bímọ rí. Àìsàn iṣẹ́ Ọlọ́run kọ́ nìyẹn o. Gbogbo wa la mọ̀ wípé iṣẹ́ Ọlọ́run dáradára ni. Ṣùgbọ́n ṣé ọ̀rẹ́ lè tó ṣẹlẹ̀ sísì sáyìí? Ó yẹ kó mọ̀ wípé ìrìn àjò abiyamọ kò gbà kẹ́yìn máa fi ṣeré. Ènìyàn tó sọ wípé ọjọ́ àrùn tẹ́ yẹ fò láì fara kanra. Àwọn náà ló tún padà sọ wípé bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá. Má fojú lásán wo ìrìn àjò abiyamọ tó wà yìí o. Má jẹ́ ká fi ọ̀rọ̀ àsọdùn bá èèyàn mọ́ ọmọ jẹ́ o. Ìwọ ni kó mọ tó ṣe nínú ìrìn àjò abiyamọ yìí o. Nítorí ilé ayé yìí ò gbafẹ́. Ọgọ́rùn-ún ṣẹlẹ̀ nínú sọjí jẹ́ padà lọ́bẹ̀. Ha ayé o.
3: Ẹyọkan tó kùdà.
1: Ẹyọkan tó kù wà ń bẹ. Ẹyọkan tó kù yẹn náà. Ó kàn ń dákúdákú mọ́ mi lọ́wọ́.
2: Ẹyọkan tó tùkù. Ó náà tún dákú.
1: Wọ́n kí ló mú wa.
2: Ó tètè.
3: Gbẹ́wẹ́.
2: Ènìyàn ó bí lẹ́bùn.
3: Ó bí lẹ́bùn.
2: Mẹ́wàá fàyé lẹ̀.
3: Mẹ́wàá ti lọ
2: sí. Ẹyọkan tó tùkù. Ó tún dákú ṣeré. Àǹtí tó lè ṣàbí lókè. Ayé ò ní bínú gbé ọmọ lọ́wọ́ rẹ. Gbogbo májẹ̀mú pé ìkúnlẹ̀ abiyamọ
3: o.
2: Ó tún ti ṣẹlẹ̀ nílé ìyá lọ́gbẹ́já. Ẹja lọ kí n kò ní ṣẹlẹ̀ nínú ilé rẹ. Màmá ya ò mọ tí mo sọ. Ọlọ́run pé ò mọ tí mo rẹ̀. Gbẹ́kẹ̀ yẹn ó sọ ọmọ nù. Ó lọ sọ mélòó ló lọ sọ nù. Ìrọ́pò lè yẹ bẹ́ẹ̀.
3: Mẹ́wàá. Ẹyọ̀kan tó kù lélẹ̀.
2: Ẹ gbé gòkè. Eléyìí gan wọn yóò gbádùn dáadáa. Kò pé.
3: Ìkúlẹ̀ Abiyamọ.
2: Kò pé ṣùgbọ́n fẹ́ pé ń sìn.
1: Ìkúlẹ̀ mọ́kànlá ni ẹkọ tó kúnú eléyìí láti gbà fún ètí bí eléyìí
2: náà. Lọ́ba kí leléyìí.
1: Eléyìí tẹ́ ẹ̀ nínú. Láti gba iná mi ò gbádùn mi ò kí sùn mọ́jú ọjọ́ pa mí orun pa mí.
2: Ohun tó ṣẹlẹ̀ yìí ó tó kójò pààyàn. Ẹni fẹ́ gba bí ọmọ yọ sí ọ.
3: Jésù olùgbàlà.
2: Yé ọ̀kọ̀ọ̀kan báyìí lọmọ wọ̀ máa ń yọ. Bẹ́ẹ̀ni sà. Ó yà wọ́n ẹni tó sọ wípé ìwọ làjọ ikú ọmọ kan.
3: Jésù olùgbàlà.
2: A forí ara rẹ̀ gbé o.
0: Ẹsẹ̀ ni tá ayé bá gbọmọ mẹ́wàá lọ́wọ́ rẹ̀ olómọ tójú rẹ̀ ti rí. Ìyá ọ̀dẹ̀ ní pákílẹ̀ mọ́mọ́ láàárọ̀ là. Kìí ṣe pé ọ̀ṣẹ́ Ọlọ́run. Kìí dẹ̀ ṣe pé bó ṣe kó wá láti ọ̀run nìyẹn. Ṣùgbọ́n ní tá ayé bá sọ ni làwọn fi ń sọ̀rọ̀ sí ìyànbọ́dọ̀ láni o. Ẹni jẹ ní àsì tún máa bá ni dárò ilé ayé láti bà. Mi ò mọ àwọn tí pẹ̀tẹ́pẹ̀rọ láti gba ọmọ lọ́wọ́ rẹ̀. Mo ká wá mi sókè. Àgbẹ̀lẹ́bù yóò gbé ọ̀ní ga o. Ayé òní fi kára gba ọmọ lọ́wọ́ rẹ̀. Àwọn ṣèké ṣáájò yóò òní gba ọmọ lọ́wọ́ rẹ̀. Ọ̀rẹ́ mi lórúkọ yẹ kò ní fọmọ rẹ dájọ. Ha mo bọ̀ sẹ́.
2: Lọ́wọ́ aṣọ.
3: Aṣọ.
2: Ìró gidi.
3: Ìró gidi.
2: Wá bá mi gbé pọ̀.
3: Ọjẹ́.
2: Àjẹ́ tó ń ṣe ọ́.
3: Olúwa o.
2: Tó tún ń gbà ọ́ yẹ.
3: Olúwa o.
2: Ọ̀dà ṣàmì.
3: Ṣàmì.
2: Ó máa fayé lẹ̀.
3: Ọ̀dà. omo mewa sa
0: baba mama ba mewa ni ya ye pe oni bi ti abi yamo yo se fo mo lera lera de ti awon ara dugo ni lo ma ba kedun mo won ma wo wi pe gba wo la sese lo ba daro ta tu fe lo pada ba daro ni le ki la fe ba so ta ti so tele awa di wi pe abi yamo njera fa bi yamo ofo mo ta je ka bi yamo ma sa fo olorun je ko ri sori ofo mo ni si je tele sori ofo mo lera lera oni ba wo se kankan nu re o ajo ofo mo ko ni kan o abi yamo ka wa re bejeji sori ara re mo fe gbadu abi yamo fun o ayo ni wole tori omo re ayo ni wole tori omo re ayo ni wole siku fo omo re o oni fi wera ti la la gbe to re lowo omo omo to la laga ko ni ko sele omo to la laga ko ni debere faye omo to la laga ko ni debe rorun alakeji omo to si o ninu ayo ni gba lo lowo re ayo ni fi ne pari se lori omo re oni toro kobo kuku ko ni taba sale fo lori omo abilu ayo ni pelu omo re ayo ni gemi omo re kuru ayo ni fi wahala mo yo kuro ninu ojo ori re ayo ni pa mo so si o ani oku omo won ni te fo mama ani oku omo won ni te fo daddy ayo ni fi boji bo omo re lasiri ayo ni pa mo so yo ko wa ba oni le ori o digbo se oni ko tori omo re ori o darin na ko won ni ko titori awon omo yin ori o pade lati jesu won ni ko tori akobi wa lori omo re won ni fe ru fo eru lori omo re won ni fi yepe fun yepe omo re oni da lagba tin je lagba ogiri owo ibanu je won ni fi le oleji kan tori omo re ajo fo meje tabi omo ogbodo won won ni fi ta lore tori awon omo re odaju abi omo ko ni fe jo omo re sun aye idajo kuku ko ni da lori awon omo yin agbelabu kibi laya o ni masare omo inu omo ni jo gbo igbo yi o ni sofo omo ajo ni fi la ko omo yeye ara ni sare leju aye re o ni foju suku omo tabi mo je da ko ni ba omo re wale ogun oni gori iya ta ka so mo ninu leye o lori age gbe didi omo re oni re bo omo re oni ko si pe pe aye oni rogo abilu tamo tamo oni rogo apani ma pariwo eni ba tori omo re to ogun so kuku yo fori ara re gbe oni gbe joko erorun ni di omo re o lai lo ile leto olorun ma to aye wa to omo re to nígbà gẹ́gẹ́ máa jó lọmọ òun wẹ̀yìnra ọlọ́run máa mú ọborí tọmọtọmọ ìdí jésù yóò fi dé ojú rẹ òní rí bi lórí ọmọ o ayọ̀ ló máa rí lórí ọmọ rẹ òní fi ká àbámọ̀ bọ́nu lórí ọmọ òní káwọ́ lórí torí ọmọ rẹ o ìgbà tí rí ọmọ rẹ bá dé lórúkọ jésù òní dẹni tá ń du ẹ̀mí rẹ ìgbékúgbé wọn ní gbé ká ọmọlé o màmá ìrìnì sí níṣẹ́ ni lọ́jọ́ ọmọ rẹ òní rìnrìn ìyá ó yẹ gba májẹ̀mú ìfọkànbalẹ̀ májẹ̀mú ìdáde tọmọtọmọ èèrà ẹ ní ìrìn ọmọ rẹ o ẹ ò ní gbàlejò ọràn nínú lẹyìn o akitiyan asọdọpin nínú lẹyìn o àwáwí àti àròyé dọpin nínú lẹyìn o àròyé kílà jẹ kílà ọmọ dọpin nínú lẹyìn o àkùrọ ọmọ rẹ ò ní gbẹ o ẹrù oníwọ ọmọ rẹ lọrùn ọmọ rẹ ìwé tó kà kò ní kàwé jíya o èyí tó ń kọ iṣẹ yẹn yóò fi ṣiṣẹ rẹ o a jésù olúwa wa sọrí àdúrà ká má jọ fọmọ ìlàfẹ lọ gbà ní kọlá láàárọ yìí. Ọkọ tí ọjọ́ orí rẹ lè jẹ́ kò ju abiyamọ kankan lẹ̀. Ọ̀rọ̀ ìsìnkọ́lẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kọ́ o. Ọ̀rọ̀ ọmọ alápẹ́ o. Bẹ́ẹ̀ dẹ̀ ni gbòòrò abiyamọ kankan lọ ní kí n máa múlé abiyamọ kankan lọ́wọ́ lọ́fẹ̀ẹ́. Bá a ránṣẹ́ pé àwọn abiyamọ tó sì lè pè. Bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Ago mẹ́sàn-án ni òwò àríre gbà. Fọ́rọ́bẹ́lẹ̀ gbọ́mi dédé ọ̀rẹ́ tèmi ni mo pè ní ọ̀rẹ́ mi ò ní mọ bó ji ọmọ. Kọ́dà bó jẹ́ tẹ́nà ẹ̀wọ́ jáfì kankan ti àdúrà yìí. Kò yú ẹnikẹ́ni sílẹ̀ bó o ṣe ń ṣe lórúkọ jẹ́ àdúrà rẹ yóò gbà o. Ó yẹ abiyamọ gbé báàgì ẹ̀wà tí ń lọ kọ́lá. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
4: Hello, hello, Prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ bọ́jọ mọ́.
5: 89.3 FM, your preferred wholesome radio.
6: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Lati ikoni konga agbomobe gerege lago mefa idajulu.
8: Not just another radio station. Wells Radio 89.3 FM, broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

ni agbègbè Powerline ni Shiba Apata nílùú Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà fún ọ̀rọ̀ ìtùnú àti àdúà láti ẹnu bàbá wa. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ilé ìjọsìn wa fáwọn iṣẹ́ ìsìn gbogbo ní ọjọ́ Àìkú Sunday ní dédé agogo mẹ́sàn-án òwúrọ̀ sí aago mọ́kànlá, nígbà tí a máa ní ètò ìsìn àdúrà abiyamọ ní gbogbo ọjọ́ Thursday kejì lóṣooṣù láàrin aago mẹ́wàá sí aago méjìlá ọ̀sán. Fún ẹ̀bẹ̀ àdúà àbí ìtọ́ni, ẹ lè pè tàbí kẹ wàtsàp bàbá wa lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 08118374480 tàbí 0816689798. Ẹ ṣeun.

0: ìpèpèsè ń ròkè àti wípé gan pẹ̀lú bí ìjọba kan ìbá àṣejọba àpínlẹ̀ àbí ìjọba àpapọ̀ àbí tìjọba àbílẹ̀ tí wọ́n bá ń jẹ gbèsè tí gbèsè ń yamùrá tí gbèsè ń fẹjú sí tí ń pọ̀ sí tí ń peléke tí ń palera wọn sí ta ní ọ̀rọ̀ ọ̀hún ó padà wọ̀ lọ́rùn ó túmọ̀ sí pé ta ní àjàgà ń ó padà dúró sọ́rùn rẹ̀ sáwọn ìjọba ni àbáwọn aráàlú ni ó padà máa rí pa rẹ̀ ẹ̀jẹ̀ ń bí yín lè rè bèrè.
1: Aráàlú ò rí pa rẹ̀ tí gbèsè bá ń pọ̀ sí nítorí pé owó kò tán gbà míì wọ́n lè gbà láti rí wípé káwọn fi lè ṣe kíni o káwọn fi lè dí àlàfo ibi tí gbèsè ti ń wọlé fún tó ti wọlé fún wọn. So aráàlú ni kíní yẹn ó bàjú kì í ṣe ìjọba ìjọba kan lọ ìjọba kan bọ̀ ni ṣùgbọ́n ìlú tí ò bá ní ìkóraẹni níjanu ẹ mọ̀jà tanra wa jẹ́ bí kò ìjọba kan bá ti lọ ìjọba tó lọ yẹn tó bá ti fi gbèsè sílẹ̀ kí ni ìdí tó fi gbèsè sílẹ̀ nígbà tó jẹ́ pé àwọn àjọ tá a yàn gan lákòókò ìgbà ni wọn ṣiṣẹ́ bó ṣe kan ṣiṣẹ́. So most of the governors ló ti lọ tó yẹ pé wọ́n ti kúrò lórí àpèrè ṣùgbọ́n àjọ EFCC àti ICPC wọn ṣe ẹ̀tọ́ wọn bó ṣe kan ti ẹ̀tọ́ wọn nípa bí wọ́n ṣe lè ṣèwádìí pé bó ni kí ló fà á kí ni ìdí rẹ̀ tí gbèsè fi wọ gbèsè mọ ẹlòmíì tó bọ́ síbẹ̀ tó gorí àpèrè yẹn ṣé ẹ má jẹ́ ká gbàgbé pé bí ẹnìkan bá ti wo orí àpèrè tó bá ti kó lórí àpèrè tẹ́lòmíì bá bọ́ ọbẹ̀ gbèsè tí ẹni yẹn fi sílẹ̀ ìjọba tó bá bọ́ ọbẹ̀ ni ó mọ̀ san lọ. So ìdí ni tó fi dàbẹ́ ni pé nígbà táwọn náà bá wá dọ̀n tí wọ́n bá dórí àpèrè tán wọ́n wá máa ronú pé kí ni ọ̀nà tá a fi lè pawó sílé kí ni ọ̀nà tá a fi lè san gbèsè wa ọ̀dà ẹ jẹ́ ká increase nǹkan báyìí ọ̀dà ẹ̀yin fẹ́ wà lórí ojú pópó ó yá ẹ lọ́mọ ẹ rí pé ọ̀nà gbogbo tí a fi ń gbà gbé owó wọlé ìjọba kí ìjọba tó bá wà nbẹ á ronú rẹ á sì mọ ta kíní yẹn ó sì mọ gún aráàlú ní kẹsẹ á máa gún wọn ní abẹrẹ wọn mọ bí wọn ṣe ń yọ gbèsè yẹn náà láàrin àwọn tí ó jẹ pé tí wọn jẹ mẹkúnnù láàrin àwọn òṣìṣẹ wọn mọ bí wọn ṣe ń yọ gbèsè yẹn náà. So ìdí ni tó fi dàbẹ ni pé aráàlú ní padà wa máa ń ta lára jùlọ ìjọba tó bá ti débẹ yóò sọ pé wọn ò san gbèsè ẹ jọ kí ni gbèsè tó fẹ san a sì rí àwọn àtọ́ka sí tá a lè sọ pé òkè o ìdí tí wọn fi jẹ gbèsè ọhún nìyí o abala ojú pópó tá a ṣe bí gbèsè ṣe wáyé níbẹ̀ nìyí o abala ti ètò ìlera bí gbèsè ṣe wáyé níbẹ̀ nìyí o agbára abala ètò ẹ̀kọ́ bí gbèsè ṣe wáyé níbẹ̀ nìyí. So gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àìní àwọn tí wọn lè ṣe ìwádìí tó gúnmọ́ nígbà ó sì jẹ́ pé wẹ́ tó bá ti wà nínú ẹgbẹ́ opposition ó dùn ún mú dáadáa ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ó wà ní agbọ́ni ètò ìjọba tí ń ṣèjọba lé òkè lọ́hùn tó bá ti wà ńbẹ̀ wọn ní ṣèwádìí nǹkan kan kí nìdí tí wọ́n fi ń jẹ gbèsè. So ó fi hàn pé ìjọba àpapọ̀ náà ní iṣẹ́ ṣe lórí ẹ̀ tíjọba àpapọ̀ bá ti lè fọwọ́ lẹ́rán tí wọ́n ń wò tí wọn ò sì sọ nǹkan kan torí pé bóyá pé ó jẹ́ èèyàn mi tàbí pé èèyàn yín tó dẹ̀ tí wọ́n gbé yẹn ẹ pọ̀ yọ̀yọ̀ láti rí pé ó pọ̀ tọ̀ fún ẹ̀ sílẹ̀ gbogbo owó tó wà lọ́wọ́ rẹ̀ kó dà sílẹ̀ kò sí bí ò ṣe ní affect aráàlú aráàlú ni ó máa ń fìyà jẹ àwọn tí wọ́n ń dìbò fún wọn ni wọ́n ń fìyà jẹ jù bó ṣe jẹ́ nìyẹn.
0: Ọ̀dà ẹ ṣeun bàbá wọn ní ṣèjápò lágbọ̀nbẹ̀ jábọ́ sí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà tí ó wáyé lọ́jọ́ Àbámẹ́ta nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní àwọn ohun èlò tí wọ́n dìbò wọn ti kó dé ìlú Òṣogbo ṣáájú ètò ìdìbò ọ̀hún tó ti wà lọ́fíìsì àjọ elétò ìdìbò NEC. Kódà àwọn ọmọ ológun wọn ti díbẹ̀ gbágbáágbá tí wọ́n ń ṣe ètò ìdáàbòbò fún wọn láti jẹ́ pé kí wọ́n mọ ìsinsin tó bá kọjá báyìí kí wọ́n wọ̀n kó mọ̀ bá jẹ́ pé mọ̀gòmọ̀gó wà ó ti yẹ yín báhùn wọ́n ti ń díbẹ̀ tó yẹ pé wọ́n ń sọ gbágbáágbá tọ̀sán tòṣù tòru ni. Ayé àwọn àjọ tí ń rí sọ̀rọ̀ ètò òsìn rúùlú àjọ agùnbánirọ̀ àwọn náà pé àwọn ti tú àwọn agùnbánirọ̀ ọ̀ta láti ṣèrànlọ́wọ́ fún àwọn àjọ elétò ìdìbò INEC lórí gbogbo ohun tí wọn ò bá ṣe nípa ètò ìdìbò ọ̀hún lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta tí ń bọ̀ yìí. Bàbá One Nation oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ ọ̀sẹ̀ tá a lò lọ yìí láti gbóríṣiríṣi ìròyìn lóríṣiríṣi báwọn tó jẹ́ pé bí kan bá ti ń lọ báyìí ni mi ò tó máa yọrí bọ́ta ní ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìbọn ti gbé gidi náà àsùnwọ̀n ìjọba ńbẹ̀ bẹ́ẹ̀ náà ni ọwọ́ ba

0: To, e kaabo kwa da lato jo jalon, agbe ye wuru yin agbo magbe shi nti owo waju. E, awon eyan ti n pe wa 0916893 1000. 0916893 1000.
1: E je mo pe yi. Hello, e ti wole oko ojumo. Ka Daniel ile wole
0: Olayin
1: ka lo sọ. Ata kede lo bi ni bade.
0: Eshe.
1: Seri lo bi oro pe ile tan lo fe si ti be gba joba re ti lu ba da. So ni ma gbero lati gba joba. Se ba ye fin kan na yi mo mo na lowo. Mo ise mo nkan yi mo o yi mo mo lowo ni. E mo pe. So bo je ri niyan. O je ka won joba wa lero ko se kan tu bi se. Ti gbogbo nkan se da. Mo de ka won to kun wa to ba wa yan na na lo to mo ti ki gbogbo yin lori Facebook la ro yi.
0: Eh, akata ba ti dagba
1: yan.
0: Oda. Eshe
2: o. Eshe o sa. Wole.
0: Adupe o, eshe o te pe wole. Te ba wa da sito. Eh, wane ti lu bada. Awon ologun o negbe ro re. Shukwan sibe, sibe na. Ese ne. Inu we o daran, we o fin lo wa. E bo gana fi kwa kwe fe lo ni ne. O negbe she e ba, we o fin alag bada lo liye. And you. 0916-893-1000. Ati
1: 0915334-893. Ko si be ti man so ti fe ke are wa je oloselu o mo se bo se duje we je je soro yen ko du ma wa ma Nigeria baba ile je oloselu nti o to se gba oloselu ni tin se oloselu ni tin se oloselu tin se ororo le apapa office bi kan awon ara won ni en gbadun ti en je e ke e wo ni tin be yan ba lo run oloselu gbogbo awon je to ku ko fowo pe o fowo ra won sodo ko won sodo bi o ba se n to se yen ko ni ko mo wole
0: ko ni ko mo wole baba wa eni suru se eyin leri se eleri pe won fowo ra won sodo ni en to ba wu se mo pe o bo wa wu mi mo le gbegbe se mo le se pinu lowo ara mi pe mo fe po nu egbe ti mo wa lo nu egbe mi ero okan mi bo ti wu mi ni
1: e wa wo ni tin gbogbo state se gbogbo state ni a fe ko kọjá kó gbogbo Nàìjíríà àpò kò yẹ kó rí bẹ́ẹ̀ ń ṣèṣèlú bẹ́yẹn bẹ́yẹn kọ́ ni wọ́n ṣe ń ṣòṣèlú yóò jẹ́ kálukú ṣe tó wù ni gbogbo àwọn ẹgbẹ́ wọn mú ẹgbẹ́ kan wọ́n pa ẹgbẹ́ kan wọ́n pa pé wọ́n pa wọnú ẹgbẹ́ wọn ẹwà ni wọ́n ṣòṣèlú ẹwọ́ ti ń ṣẹlẹ̀ lọ́sùn nìsín ṣé wọ́n ṣe ń ṣòṣèlú ni ara òdi aráàlú kí n tó sì sọ fún wa tí bàbá fi kàǹfẹ́ fún wa ni pé aró òun ọ̀ mara dẹ̀ wá tí a bá wí wọ́n ní àwọn ọ̀nì àlọ́ bá àwọn gómìnà wa wọ́n ń kó fún gómìnà ṣé gómìnà ni ó wà lábẹ́ ìṣàkóso epo ni àbí gómìnà ní bẹ lábẹ́ ìṣàkóso ètò ààbò àbí gómìnà ní bẹ ní ìṣàkóso ètò iná ààrẹ wa ni bí wọ́n ṣe ń ṣe òṣèlú kọ́ ni bàbá ṣe ń ṣe iyì òṣèlú apá kan ní ń ṣe àwọn ni ń gbádùn ìyàwó ń jẹ mọ̀kúnnù ìyá ń jẹ aráàlú kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹẹ bí pátákìlẹ àwọn tí wọn kóra wọn jọ sì tí wọn máa kóra wọn jọ tí wọn bá lè dìfìtì ẹ kàn dìfìtì ẹ tí wọn bá sì lè dìfìtì ẹ kójú náà ni ó sọ ọdún mẹrin tó kú kó lè lò kọjá ọdún mẹrin tó ń bẹ ń wájú lọ yóò kó ń bẹ ń jọ kan pẹlú rárá pẹlú òṣèlú tí bàbá ń ṣe yìí
0: ọdà
1: ẹṣẹ
0: púpọ ẹṣẹ ohun ẹjẹ fún àwọn ẹlòmíì náà láǹfààní
2: ẹṣẹ ohun ṣe rí ẹjẹ kí n dáhùn lórí ọrọ ọmọ
0: bàbá ń lè ṣe nípa
2: ṣe rí n tó ṣẹlẹ ni pé bíbèrè bá ṣe wá ńlá sì sọ a sọ nípa pé bóyá bó ṣe ń ṣe ìlú a sọ nípa yẹn ìyẹn yàtọ mo dẹ máa ń sọ kinní kan wípé ọtọ ni bá a ṣe ń ṣe ìjọba ọ̀tọ̀ níṣẹ́ òṣèlú a ò lè da pọ̀ mọ́ra wọn ẹlòmíì lè mọ̀ ń pa ṣé òṣèlú kó mọ̀ mọ̀ ń pa ètò ìjọba so àwọn tí wọ́n jọ fẹ́ tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ pàwọn fẹ́ jọ ṣe yẹn àwọn ni wọ́n lè múra wọn lóhùn tí wọ́n bá tún dàrú so ó yàtọ̀
0: ìdẹ́gbẹ́ fún bí wọ́n ti gbé. ẹjọ́ mo pè yí ẹlọ́ ẹ ti wọlé ọkọ̀ ojúmọ́ orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá ẹ káàárọ̀ sá.
2: ẹ káàárọ̀.
0: Yes, sir.
2: Yes, sir. Yes, sir.
1: Adu Asama Dinshe.
2: Amisa, Amisa.
1: Sariri. Bọ́sá sọ̀rọ̀ nípa ọ̀ṣun. Kò sí kájíà tó bá wà lórí oyè tí ò ní sọ pé ò fẹ́ gba àwọn ìpínlẹ̀ kan. Ṣùgbọ́n wọ́n ti jẹ́ kí eléyìí hàn jù. Wọ́n jẹ́ kí agbára tó ń lò yìí wọ́n jẹ́ kó wọ́n gbogbo àti mọ̀ pé wọ́n fẹ́ gbogbo ti pátá mọ́kẹ́ ti gba ọ̀ṣun. Tó bá máa wọlé lọ́ṣun tó bá ṣe nǹkan tó bá yẹ tó ṣe gbogbo nǹkan tó bá yẹ láti wọlé wọ́n á wọlé ń bẹ̀ yẹn. Kì í ṣe pé kọ́ ṣe oyè báyìí ti ń bì ní pé òun fẹ́ lo agbára òkè láti fi gba kinní yẹn. Kò dáa kò dáa ẹni ká ṣe nǹkan tó bá àti tó yẹ. Ẹ wo ní gbogbo orílẹ̀-èdè orílẹ̀-èdè yìí báyìí. Òṣèlú lẹ̀ yìí ṣe ẹ tiẹ̀ wá fèsì kinní. Something is gone tẹ́ ṣe. Ẹni ká máa lọ gbá gómìnà ká máa lọ bá àwọn gómìnà. Sáwọn gómìnà ló yọ sọ́síbì ni. Gbogbo àwọn kọlẹ̀ ló ń jẹ sọ́síbì yìí. Àdéǹdò bìdé ń sì pọ́lìsì àwọn tó jẹ sọ́síbì wọ́n ń ga pákiri ni. Ọmọ orílẹ̀ lọ́wọ́ pọ́lìsì. Ẹ wá ń jẹ́ kí ẹ ń ṣòṣèlú ẹ ṣe ìlú. Ẹ wo wá ó dá agbára fún gbogbo wa o.
0: Ẹ̀ṣẹ̀ púpọ̀
1: 0913 1000 ṣé wọ́n ní sọ́mọ̀ ìlú ibẹ̀ ni wọ́n sọ́bátà rádìgbò gbogbo àgbáyé tí wọ́n lọ sílùú yẹn ni ẹ̀ẹ̀kejì tí dandan ni pé èmi ní sàgbà ẹjẹ́ wa ní owó dáadáa bí wọ́n sọ fún wọn náà pé ẹkọ̀ yín dina sábìá má gbọ́dọ̀ kọ̀ yín dina ibi kí gbogbo ara máa ń ti ń bẹ́ ńbẹ́ àtẹ̀mí àtẹ̀yìn má jáwọ́ ọbọ̀ ha bá ní ti á nílùú láyà balẹ̀ iléeṣẹ́ tí náà kọ́ máa dá sí ẹbẹ̀ ní ẹbẹ̀ wà ẹ̀yìn délé là ń gbọ́ yìí ẹ bá wa sọ fún wọ́ọ́dá kun àwa náà ti jọba lórí ẹbá ṣe dáadáa wọ́n gbà dáadáa àtẹ̀mí àtẹ̀yìn yóò máa rọrùn sí i lẹ́ẹ̀kan sí sáka eléke amúlòkun iṣẹ́ àdè.
0: ẹ ṣeun ṣùgbọ́n ṣe ẹ mọ̀ pé àtẹ̀mí àtẹ̀yìn náà nílùú tá à ń sọ ń pa rẹ̀ yìí nítorí ẹ̀ náà láti sọ pé kí kálukú wá gba káàdì ìdìbò ká lọ
2: fi ká wá sọ̀rọ̀
0: torí yóò ló ṣe kókó jù
2: kódà ojú ti ìdí tẹ̀gbàjọba àwọn ológun lọ
0: bẹ́ẹ̀ yẹn bá mú káàdì ìdìbò tá a sì dìídì ìdìbò fẹ́ tá a fẹ́ yàn lọ́kàn ara wa
2: èèyàn
0: nílé fọ́hùn
2: nílé fọ́hùn. So àwa láfi sọ̀rọ̀ pé ẹni yìí da.
0: Ìka kálukú ni ó sọ̀rọ̀ ní oṣù ẹni tó fẹ́. Lójú òpó Facebook wa Eluwọlé Ọláyinka Daniels wọ́n ti kí wa kó ojúmọ́. Wọ́n kí gbogbo wa wọ́n ni wọ́n da ọkọ̀ wọn bẹ̀ náà. Wọ́n ni Ọlọ́run ó bùkún wa. Àmì Adéronke Akórèdé Ọládélé wọ́n pé ṣé ráìsì tán ń pín fún ọdún mẹ́rin wọ́n ní ṣe ni ó tó. Wọ́n wá láwọn rọ àwọn ará ìpínlẹ̀ Ọ̀sun láti dìbò wọn pẹ̀lú ọpọlọ pẹ̀lú òye. Wọ́n ní kí wọ́n dìbò fẹ́ni tí wọ́n rò wípé ó tọ́ ó yẹ nípò ọ̀mọ́ ẹjẹ́ mú pè yí ẹlú ẹ ti wọlé ẹ kú ojúmọ́ orúkọ yín àti ibi tẹ̀ sí ń pè wá.
3: Orúkọ mi ni Àyìnlá Bọ́lárìnwọ̀ Ládé púpọ̀ látàkùn tààrọ̀ làkójúmọ́.
0: Ẹ kú ojúmọ́ sà.
2: Ẹ káàrọ̀ sà.
3: Bàbá wọn ní ìṣàkójọ mẹ́ta ikú iṣẹ́ ìlú.
2: Ìjọ kan máa pẹ̀lú sà. Ẹ ṣe mo dúpẹ́. Àmì àmì àmì sà.
3: Ẹ bá ọ̀pọ̀lọpọ̀ ó ti mọ bí tí mo máa pẹ̀kẹ́ lù pàápàá jùlọ nípa sọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀sùn jẹ́ ìbéèrè kan. Ọmọ tí ò mọ̀ ń tẹ lóní Handai. Ẹ sáà ń tẹnu mọ pé òṣèlú Tinubu òṣèlú Tinubu ló dájú ló dájú ló dájú. Ẹ wá gbé sí abẹ́ ìṣàkóso ìjọba tó ń ṣe láwọn ìlú. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Wọ́n ń kówó fún gómìnà tó pọ̀ wọ́n kówó fún gómìnà tó pọ̀ wọ́n kárí. Ṣé èyí ìjọba àpapọ̀ ń gbà tó dínkù ni? Bí 52% làwọn náà ń gbà. 52% èyí tó túbọ̀ sí pé owó táwọn gbà tó ń pàjọ ó tún sáré ìtọ́kọ fún gómìnà kọ̀ọ̀kan. Wọ́n yé máa fẹ̀kọ́ tọ́ná fún wa. A ti kọjá gbogbo yẹn. A ti kọjá gbogbo yẹn. Gómìnà ìyàwó kò yàwó. Àwọn náà mọ̀ ń tọ́rí dán yáwó. Wọ́n lọ sọ́síbì owó tán pa lórí ìtọ̀ tún náà kó pamọ́ kí náà fi ṣe fún wa. Gbogbo wa á béèrè yẹn. Ẹ̀wọ́ owó náà sì tún ti fẹ́ dùn kí n ṣe o. Tọ́lá ti jọ sọ́síbì kó lórí iná. Ṣẹ́bà san yúnítì iná kan sọ́ra something naira ni. Káwọn èèyàn kan mọ nǹkan tó máa ṣe. to todo fura wa e ma be to bo
0: oda e seun kuko baba ina bo larin wa 0916893 1000 0915 333 4890
1: hello hello eko ojumo eto wa
0: lorukon
1: yin ati bi te tin pe wa mo ki mo ki yin le kasi adeyi olusegun loko ni lati ayi kon le eseun seri ewu okunrin lo to ah se ijoba ologun ni ma ṣùgbọ́n wọ́n ní ẹkùn ni máa ń bá kún wa ẹwú gbogbo tí máa ọkùnrin yẹn kà lẹ́bí tó bá jẹ́ pé ìjọba síbẹ̀ lórílẹ̀-èdè yìí ṣe dáadáa mẹ̀kúnú ò rí gbádùn gbá kankan ẹ̀yìn náà lẹ́wà ń bẹ̀ yẹn mẹ̀kúnú ò gbádùn láti bí ọdún mẹ́rin lọ sí mẹ̀kúnú ò gbádùn mẹ̀kúnú ò jàǹfààní ìjọba yìí tá a bá fẹ́ tara wa lóko àwọn ara wọn náà ni ń jẹ àǹfààní ìjọba yìí ẹri bí ààrẹ ṣe ń kó gbogbo wọn mọ́ra tí ń gbowó fún wọn tí ń fún wọn kò ó ti wá sọ ipò yìí tí ó ti wá di bónọ́ọ̀sì fún ẹnìbọ́dì tí ọ̀gbẹ́ni yẹn sọ ó rí sọ ṣùgbọ́n àfẹ́ wọn ìjọba olóṣèlú tí ò dáa rárá ó sàn ju ìjọba ológun lọ àwọn ò fẹ́ wọn ṣùgbọ́n táwọn náà ò ṣe dáadáa fáráàlú aráàlú ni ó sọ wípé ìjọba yìí ṣe dáadáa kó máa bá lọ afẹ́ kó sọdún mẹ́rin ní ìsí kì í ṣe pé àfipáṣe àfi wọn kókó wa a fẹ́ gba gbogbo ṣéètì n tí ń ṣẹlẹ̀ lọ́sùn yẹn tọ̀sùn lárí o ọ̀yọ́ ti ètò ọmọ múrálẹ̀ ní january o fẹ́wọ̀ ẹ̀rín tí ó ṣẹlẹ̀ lọ́sùn o báyìí báyìí fọ́yà báyìí fọ́ ọ̀sán bẹ́ẹ̀ fi gba gbogbo ṣéètì méjìdókù yẹn tá a bá wá wò nù gbogbo tàti ṣíṣe tí ń ṣe ààrẹ bá wá mú bíi 34 stage kí ló ṣé kò ti di one party system tá a ti láàfẹ́ nìyẹn n táwọn ti bí ń jà fún nìyẹn bàbá yìí ọmọjọba ṣe kọkọ òṣèlú lọmọ ṣe kó ṣèjọba kọ dá sí tẹnu sọ mọ gbádùn lábẹ́ ìjọba rẹ̀ lọ dá ẹkún ètò kò ní bàjẹ́.
0: ọ̀dà ẹ ṣeun níwòye tiyín
2: níwòye
0: tiwọn ọ̀dà ẹ ṣeun damilọla akinade lójú òpó facebook wọn sọrọ wọn ni wọn nídìí kéèyàn tó gbé ìgbésẹ kan wọn ní yálà ìjọba àbá péjọpọ àwọn èèyàn wọn ni a máa nídìí wọn ni èèyàn kan ò lè máa sọrọ pé ìgbìyànjú àti dìjẹ tẹgbàjọba ó yọrí sí dáadáa téèyàn máa tó wà nídìí ẹ pé yóò kùnà wọn ni òfin ilẹ igan ó ní ìgbésẹ ìbáwí eléyìí tí wọn ń gbé lórí irú nǹkan bẹẹ dada babatunde ṣeun àwọn náà fi ọ̀rọ̀ léde ẹjẹ ìmúpè iná kí n tó tẹ̀ wájú láti máa kà á ẹlẹ́ ti wọlé ẹkú ojúmọ orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá. ẹ káàárọ̀ sá.
2: ẹ káàárọ̀. yes sir.
0: orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá.
3: ojú láti olúyọ̀lẹ̀ ìbàdàn.
0: ọ̀dà ìbáwá lásìkò. àrẹwà
3: kẹsẹ̀ bodò ó dàrú. iṣẹ́ pé bẹ́ẹ̀ ni pé àwọn tó ń bọ̀ nìkan ni ó máa jẹ àǹfààní ohun kan náà wà nínú odò yẹn náà ni òun náà wà ńbẹ tó máa ti rí àǹfààní nínú odò yẹn kí ni èrò ẹ kí ni èrò ẹ ní ìtókù gan ó lè ṣe nígbà tí gbogbo nǹkan tí ò rọ ara rọ látẹ̀ ń lu ìlú bó ṣe dáadáa fún ẹ bó ń ṣorí lùkè ẹjọ ẹni tó bá lè bá ààrẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ lè dé ọ̀dọ̀ ààrẹ kí wọ́n jẹ́rànwọ́ fún ẹ kórílẹ̀-èdè kó lè ṣe ara gbogbo láti ìgbà tó ti wà nbẹ̀ ẹni ò lè gbé ìgbésẹ̀ kiri gbogbo nǹkan ní àti same time tó máa ní gbogbo ọ̀nà tó máa jẹ́ pé ìrora ló jẹ́ fara ló jẹ́ pé àwọn tó wà lókè nìkan ló ń jẹ àǹfààní ẹ̀ gbogbo ìgbélẹ̀ gbogbo ìlànà tó ń fi kalẹ̀ ta ló rọ̀ lọ́rùn gan ó rọrùn ni adamiyakojúmọ̀ èèyàn lòun náà àwọn ẹbí ẹ̀gbọ́n wà nbẹ̀ tó yẹ pé kó bá tẹ̀ sí tó bá ń tẹ̀wọ̀ wọn lọ́rùn but kò tẹ ara lọ wò ó ṣe tó ń ṣe tó ẹni tó bá fẹ́ràn ẹ̀ kankan bá ààrẹ wa sọ̀rọ̀ kó pa ìlú dà kó gbó tí ó wo ibi tí ó ti máa gbé ìlú ìkọlọ́run kó fún lọ́gbọ́n kó fún nímọ̀ kó fún lóye nítorí tó fẹ́ràn ti wà ló wà yìí tó bá dẹ̀ torí ẹ̀ dàrú tó bá dẹ̀ fẹ́
0: ẹ ṣeun kò ní dàrú lágbára ọlọ́run kò ní dàrú
2: ẹ ṣeun
0: púpọ̀ ọlọ́run ò ní jó dàrú dáadáa babatunde ṣeun wọn ni tí olóṣèlú tán bá kóra wọn jọ wọn ní àwọn aráàlú a ní agbára láti gbara wa lọ́wọ́ rẹ̀ láti yan ẹni tó tọ́ o wọn ní àpò ara wọn ni olóṣèlú ń jà fún kì í ṣe ìgbáyé gbádùn aráàlú mo ti ko be won lapo ara won ara won ara loselu na nja fun won le se igbaye gbadun wa alawa lagbara wa layin to to elo e ti wole o ko yin ati bi te tin pe we ko ojumo
4: adun won se na so mo
0: e mo bo yin
4: e mo wi ti di ke na ijoba yin na e bo se pe pe orilede wa ta pe o duro re ti economy wa duro re ti ko won se awon to fe di se gba ijoba se won ma ti e gimo lati se idikegba ani are wa o da bi pe won good no politics to governance lo nipa ijoba won mo kokon nipa ijoba abo politics fun mo gbe fun won so te pe won to se wa politics ni te pe be ni won se mu governance ni ani wa ni bi ta wa yi gbogbo de yi ti won se fun wa ko ti e ti won mu lo nbe ti ni awo won ni won so ku o ti ta se o won si de tun ile won ko ese pe
0: oda ese on so ma are na ti wa so pe awon atunto kan wa ta won tin se le won ni e fokan balẹ won ni like pe ojo bayi ti awon atunto on ba ti bere baba won ni san se mo pe eyan ba eje nsalaye fun yin se mo pe eyan ba gbin kan te eyan ba ti gbin kan eyan mo bomirin na eyan mo bomirin ti o fi da bi pe yo ese mo ta mo igba kore ni o ya mura
2: gbo
0: e ti su atunto on o pada so
2: atunto ni gba wo lo fe se
0: baba won se pe
2: yes, so pe PDP fi se joba pe ko da eyin te de wa de be te le fe se joba pe yo ma da
0: baba won ni sa to wa le eje ngbe pe elo e ti won ye ko ojumo
5: baba won ni sa
2: o ngboro yin jare
5: e dakun ngbe ngbe yin lati odun me odun bi me meta kile
0: kini kan alagan
5: ẹnu sùúrù now ẹ wo ọdún kẹrin ni lọ yìí o ìyá sì ń jẹ ọmọ ara ìyá sì ń jẹ aráàlú ààrẹ wa láwọn ń ṣe restructuring ọrọ̀ ajé apc ń pa aráàlú ẹni ọ̀sẹ̀ ń ṣèjọba nìyẹn
0: àtúntò ọ̀hún ò tí ì ṣe so ni ẹni
5: ààrẹ wa láwọn ń ṣe títì wọ́n ń ṣe coastal road ẹ wo ìbàdàn lagos express road nìsín àwọn ìjọba àkà wọ́n tún wọ́n tún láwọn àwọ̀ ọ̀dọ̀ ẹ̀ wí pé concrete ni a máa ṣe sí ṣé gbogbo ìtàn ṣe ẹsẹ máa wú kúrò ni wasting of money kí ló dé tí àwọn tíjọ tí ààrẹ tí tinubu ń ṣe bí eléyìí ẹsì lọmọ jọ ẹsì lọlọsẹlú ni àwọn wo náà ń dá mọ̀rànà irú títì sanfẹ́ wú sanfẹ́ fi ṣe lẹ́yìn ìkọ́ńtré yẹn kí ló dé tàn ṣe àwọn ju ibòmíì tí ò tí ì ní ọ̀dà ìjọba yìí ó ń mọ̀lágbára ẹbí ti bàbá wọn ni sàn èyí náà mọ láti ń bí ẹ ti wá lénìí ló láti wọ mọ́tò dé
2: tó dàbí ẹ pé mọ́tò yín wà ló láti èmi ni mo mọ n tó bọ́ lápò mi.
5: ṣé mo ṣe rí tẹ́lẹ̀ nìyẹn.
2: àbí kò tiẹ̀ wà rí bẹ́ẹ̀.
0: ó dà
5: ẹ ṣe bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. kó tún yíyé ìmọ̀ràn rẹ̀ pani o kó pàlọ́ kó da o.
0: ó dà
2: kọ́lọ́ ń bá ṣe.
5: a mọ pèsè ẹni pé a kò mọ̀ ṣe lọ.
0: ẹ ṣe o ẹ ṣe o tẹ
5: ìwọ ni yorùbá ìwọ ni ọmọ wa kì í tẹ́tẹ́ jẹ́ yorùbá náà kí ni túmọ̀ yorùbá
0: ká gbádùn. ẹja fẹ́lò míì náà láàyè ẹ̀ṣẹ̀un púpọ̀ ẹ̀ṣẹ̀ o dáadáa babatunde ṣeun wọn ní lábẹ́ ìjọba ológun àwọn aráàlú à ń gbé ayé ìrọ̀rùn wọn ní lásìkò olóṣèlú wọn ní ìyà àjẹbọ́ lórí ni wọn ní ẹ̀dákun èwo ló pe wa o wọn fi àmì ìbéèrè wọn fi ibẹ̀ àbáwá nẹṣẹ̀ gbọ́ wọn léwo ló pe wa ń bẹ̀ ẹ̀jẹ̀ mú pè yí ẹlọ́ ẹ ti wọlé ẹkú ojúmọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.

0: tí àwọn bàbá fi ń ṣàgbétọ̀wọ̀ mọ́ nípa àgbẹ̀ wọ́n lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àgbẹ̀ tó ń gbin nǹkan tí wọ́n bá fẹ́ tí wọ́n bá kórè nínú oko wọn ò kì í gbàgbé ọdún tó ń bọ̀ wọ́n á lọ fi èyí tí wọ́n fún máa tún gbìn wọ́n á lọ fi pamọ́ wọ́n máa bójú tó wọ́n máa tọ́jú ẹ̀ torí pé wọn ò fẹ́ kí wọ́n ti fẹ́ fiṣẹ́ yẹn lẹ̀ fún ìtẹ̀síwájú ara wọn àti fún ti aráàlú gbogbo tí wọn bá ní ìpinnu ètò ìlú yẹn ẹ mọ̀ pé ibi apara yí pẹ̀lú àwọn tá à ń jẹ wọn akọjú àwọn tó ń ṣe iṣẹ́ ọ̀hún sí àgbẹ̀ ìlú ẹjọ́ ọlọ́run jọ kó bá ní kọ kó padà kó lọ sọ kó lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àgbẹ̀ ìyẹn kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ara ibi ọ̀pọ̀tọ́ ọlọ́run jọ kó bá ní ràn lọ́wọ́ kó ṣe àṣeyọrí
1: tó
0: báyìí kó dẹ̀ fẹ́ ṣètò pé kí olúkú pé ẹ̀yà kọ̀ọ̀kan kó dá dúró tó.
1: Ẹ mọ̀ jà sọ̀rọ̀ nípa onípín ẹlẹ́yàmẹ́yà ẹ mọ̀ jà sọ̀yàn ẹ ṣeun ẹ já fẹ́lòmíì náà láǹfààní ẹ ṣeun. Hello, ẹ ti wọlé ẹkú ojúmọ orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè wá.
2: Ó yẹ lọ.
1: Ẹkú ojúmọ sà.
2: Ó ní wọ́n ń bu omi rìn kankan kò wá sí ìlú àrí.
1: Àwọn àtúntò yẹn wọ́n ń ṣètò ẹ̀ lọ́wọ́ wọ́n pẹ́ tó bá bẹ̀rẹ̀ sí sèso báyìí ẹ mọ̀ jẹ̀ gbádùn ni.
2: Ẹjọ́ ìgbádùn ó ti jẹ́ dáadáa rí.
1: Tó bá ti ń sèso kè tí ìdàgbà ní.
2: Ìgbà oníwà tó dàgbà ṣé wọ́n ló gbìn àbúrò ló bomi rin.
1: Èmi kọ́ mo gbìn bí ìjọba ṣe sọ ni.
2: Ìwọ́
1: ló
2: gbìn ìwọ́ ló
3: Báyìí
2: yálà àdúrà ẹsẹ̀ kẹsàn-án láyé ìpadà tí ó ní gbọ́ ó dẹ̀ wọ̀.
1: Ẹ ṣeun èmi náà ní ìdí ìfojú sùn pé ó yọ́ lọ ìwọ ní fún báàkì ó dà kò burú ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ àmúpè kan àbí mélòó méjì sí kó tó di páàmọ́ lọ́dé lóòrọ̀ tòní ẹ̀dẹ̀ mú eléyìí ẹ lóò ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ̀lọ́ ẹ ti wọlé o ẹ kú ojúmọ́. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá mà. Ẹ ṣeun. Ó yẹ bá wa mú pápápá. Àǹtí Mariam máa mọ̀ gbọ́ yín dáadáa ẹ bá wa gbóhùn ókè díẹ̀ sí.
4: Ọmọ ẹni òsì yín ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ tá a tilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ìbọn máa wá tá a tilẹ̀kẹ̀ sí yúnídì náà ló ti fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ yìí. Àbí ṣé orílẹ̀-èdè Nàìjíríà dúró rẹ̀ bí
1: dúdú. Ẹ̀yà wà á tún ní lọ́mọ burúkú fẹ́ kàn pa jẹ náà. A bá fọwọ́ ọ̀tọ́bọ́ ọmọ wí àfi tòsí fámọ́ra náà ni.
4: Tó látìgbà tára ẹ̀ ti débẹ̀, kò jọ pé àrùn ti pọ̀ lóògbé. Kò sí nǹkan kan tó lọ geere. Abẹ́ ìṣèjọba wọn lásán tí ẹmọ yẹ̀yẹ̀ kan ti dídé. Èwo bẹ́ẹ̀ sọ ní ìwà tí ń fẹ́ gbẹ̀ wọ́n gánà. Wọ́n tẹ̀ láwọn ń ṣe rìfọ́ọ̀mù. Rìfọ́ọ̀mù tí ò bá dáa. Ebẹ́ àwọn ọ̀dàyẹ́tù kan mí ṣe ni. Èyí tó ń fara ni gbogbo wa káàkiri yìí kọ́ ló má fi àìsàn wà. Tẹ́lẹ̀ màá rọ̀ wọ́n ni pé tó bá jẹ́ lóòótọ́ pọ̀ máa wà ni wọ́n. Tó bá jẹ́ lóòótọ́ pé wọ́n fẹ́ wá ṣe àwọn orílẹ̀-èdè Nàìjíríà ni oorun tó kú lókè yìí kò ṣaṣọ gbé kí wọ́n bá wa wá nǹkan ṣe sí gbogbo wa láti wà ńlẹ̀ yìí. Àbí nígbà tọ́ta gbogbo wa bá kú tán ta ní òdìbò 2027. Wọ́n ti rọ ara wọn pa ò kò pé tó.
1: Ẹ dà ẹ ṣeun púpọ̀ ẹ ṣe o ẹ ṣeun lórí ọ̀rọ̀ ètò ààbò gangan làwọn mẹ́nu bà nísàn-án. Ó dẹ̀ jẹ́ ìmílẹ̀ yìí kí n fi káàdì ètò ńlẹ̀ lóòrọ̀ yìí ẹ ló ẹ ti wọlé ẹkú ojúmọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
5: Hello.
1: Ẹ ti wọlé ẹkú ojúmọ́.
5: Bàbá olóyè ilé kan àlàbí tó gbéṣẹ̀ láìpẹ́ ọlọ́run kọ̀ọ̀run kẹ́ bàbá o.
1: Àmì.
5: Bàbá yẹn ní ìbá ṣe dérìdérìdè ìbá ṣe tápà ni ìbá ṣe àgàtú ni ó ní kọ́sá ti jẹ́ ẹ tí ó gbọ́ tí àwọn mẹ̀kún tí Nàìjíríà ọ̀dà. Ẹ wá wò mí ìfisẹ́ dandan ni kó jẹ́ Yorùbá ara mọ pé Yorùbá Yorùbá Yorùbá ebi Yorùbá náà ni olówó wà bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kí bàbá ò tún èrò ẹ̀ pa kó jẹ́ ká kílù kílù ojú kílù ọ̀rọ̀ ààyè nǹkan tí wọ́n jù àyẹ̀mí olópin ló lè fóun fẹ́ kọ́lé ní ìsìn. Ẹ wòye tí wọ́n ń ta sìmẹ́ǹtì ẹ wòye tó bá gbogbo ohun tá à ń jẹ.
1: Ẹ wá òbí
5: ogun ẹ̀sìn wọ́n sìn gbogbo owó èkó náà owó ẹ ló wà
1: ẹkú
5: ètò ìdarí kò ní bàjẹ́ kọ́mọ ní gbogbo tó kójọ ni ó sì filẹ̀ láìpẹ́ ó filẹ̀ náà ni àwọn tó ṣàtúndà.
1: Ẹ ṣeun púpọ̀ ojú ọjọ́ yìí ti kó wa ń papà mọ́ra. Ẹ ṣe o ẹ ṣeun tẹ́ ẹ pè wọlé tẹ́ ẹ bá wa dá sètò ẹ ṣeun púpọ̀ ẹ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ń pè náà tá à ní láǹfààní àti gbé pè yín mọ́ ẹ tó bá ti dorí gbàgede.

0: gbàgede ọrọ ẹpè wọlé ẹyìn ò ẹṣẹ o bàbá wa nation nípa pàápà ìṣẹjú kan péré lókùtà ní ẹ bá ń dágbére ẹjà mọ lóde.
1: tó yóò bá bọ̀ wọn a ní àríṣe láríkà àríkà ń bá bá rè gùn ẹni tí èèyàn bá ṣe lónìí ní odò ohun ìtàn lọ́la èmi a máa sọ̀rọ̀ nípa àólẹ̀ pé ayé abiodun larójú ṣiṣẹ́ ayé àólẹ̀ ládà dìkalẹ̀ tó a ò ní dìkalẹ̀ láyé ààrẹ tinubu tó odòwò ọlọ́run ọlọ́run ọba wa tún ṣe orúkọ tèmi ni ambassador wálé ẹgbẹ́ wumi bàbá wọn nation.
0: tó èèyàn ara ilé kò jẹ́bi tá àti mọ ṣẹ́rí ilé lórí àkọ́tún ìtòyìn ètò wa àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ fún tòórọ́ ọ̀tún ní oyè ọlọ́run adégòkè lorúkọ tèmi ń jẹ́ kan ní kànga agbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm ọ̀nà ọ̀lẹ́tìngbọ̀ ẹ̀mọ́gbẹ́ pọ̀ ń bẹ̀ o ẹ̀mọ́gbọ́ wa ṣó ẹ̀kọ́ òkàlẹ̀ kẹ́ẹ̀sì yáṣẹ́ o.

0: A jẹ́ pé bí ojúmọ́ bá ti mọ́, wọ́n pé ọ̀yálà pérégedé. Ọ̀yẹ́ ire owó ọmọ àláfíà tó ń ta ìkú. Ṣé baálẹ̀ tọrọ̀? Ò ní kó tún là kò wá lówùúrọ̀ tòní? Ẹ kú ojúmọ́ o, ẹ káàárọ̀. Ẹ sì kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM náà lẹ́wà yìí Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Kànga tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. A tún ti dé náà nù gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Lórí ètò yín ètò wa gbàgede ọ̀rọ̀. Ẹjẹ́ àtújọ bojú wò ta. Ẹjẹ́ wọ̀ ọ̀kan. Ẹ wà yíká ẹwu tòsí ẹwọ̀ nà jíjì. Ẹjẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Ẹjẹ́ gbọ́n tí ń ró ládùúgbò àti láyíká. Wọ́n wípé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Ní tá a bá fọwọ́sowọ́pọ̀ láti ṣe, ní tí a bá gbìmọ̀pọ̀ láti ṣe, ní tá a bá fojú ọ̀tún fojú òsì wò, jẹ́ pé ìsíwò ìkòròwò ní tí a bá jọ wò báyìí wọ́n ní gígún ló ń gùn, kó lè gún kí gbogbo ẹ̀ ó lè rí bá a ṣe fẹ́ kó rí. Ó di dandan kí gbogbo ẹ̀ ó lójú, kó sì fún wa lésì tá a fẹ́, ká má káwọ́rọ̀. Ká mọ́ sọ pé kí náà ń ṣe ń bẹ̀rùn, ká mọ́ sọ pé kò kàn wá. Torí ẹni tí ò bá kàn tó ní ọ̀kàn òun kò kàn òun, ọjọ́ bá kan ni yóò kàn, yóò mọ̀ pé in tó kàn òun gan ọ́ tún padà ọ́ sẹ́wo mọ́ òun la. Kó mọ̀ á sẹ́wo mọ́ la. Ká mọ́ pé bó na ṣe pin nígbà tí èèyàn ò ṣe ń bẹ̀, bí ẹ bá ṣe rí ẹ pin náà na pin. A sì fẹ́ pín ere, a fẹ́ láre, kí kan mọ́ jù kan bí ìtọ́mọ ọlọ́fà mọ́jọ. Àwọn lọ́mọ abisujo kọ lọ́dọ̀ tí wọ́n lọ́hún, ẹ̀yàn mọ́ ọ̀fà, mo kíyìn o. Tọ́, ọmọ Nàìjíríà, ìta gbangba Nàìjíríà láti wà yìí, ká tún jọ wo ohun tí ń ṣẹlẹ̀ lẹ́yìn kùlé wa. Kájọ ohun tí ń ṣẹlẹ̀ láyìíká wa. Ṣé bó ṣe yẹ kó rí rèé? Ṣé báwọn ará bí àwọn tí à ń wò pé àwa náà fẹ́ dàbí wọn? Ṣé bá ti ṣẹ́nu? Ṣé má ṣe ṣẹ́nu tó fi rí bá ṣe fẹ́ kó rí? Ọ̀rọ̀ gan wá dàbí pé bá ti ẹ̀ tí wá ń sọ lójoojúmọ́, tá à ń sọ lójoojúmọ́. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún jẹ́ kíkẹ́ ní ọ̀hún kọ́ máa dàbí ìgbà wípé àbíbà pé à ń patọ́ lẹ́nu lásán ni a sì patọ́ lẹ́nu. À ń wá kí Nàìjíríà ó sunwọ̀n fún tolórí, fún tẹlẹ̀mù, fọ́mọdé, fágbà, fọ́kùnrin, fóbìnrin. Kíkálukú ó lè láǹfààní àti jádùn orílẹ̀-èdè yìí, àwọn kan ti jẹ́ sẹ́yìn. Àwọn igan nínú wọn ò dùn jù torí pé wọ́n wò pé in táwọn jẹ, táwọn rí, táwọn wò, táwọn láǹfààní sí nígbà tí Nàìjíríà sì ń jẹ́ Nàìjíríà. Gbogbo ẹ̀ wá parẹ́, ó parẹ́ ní bí èso lójú àwọn, àwọn ò rí nǹkan kan rí ẹ̀ mọ́, tí ò sì yẹ kó rí bẹ̀. Ṣé báwọn tí ò ti ẹ̀dá wọn gbọ́n wọn mọ nǹkan kan, wọn ò rí àwọn nǹkan yìí. Ẹn ṣe bí táwọn bá bá làwọn mọ̀, wọ́n kàn mọ́ pàtẹ fún pé a nígbà kan rí. Jọ́wọ́ lẹ́nìkan sọ̀ kan náà létí mi báhùn pé àwọn bọ́ọ̀lù táwọn ọmọkùnrin máa ń gbá nígbà yẹn. Ẹ̀ẹ̀tì wọ́n máa ń pè ẹ̀ẹ̀tì 4, ẹ̀ẹ̀tì 5, ẹ̀ẹ̀tì kìíní kan, ó ní bí wọ́n ṣe máa ń tó tẹ̀léra wọn. Ẹnìkan wá ní ànígbà kan bọ́ọ̀lù yìí 500 naira làwọn máa rà á. Ẹnìkan ni àwa rà 200. Àwọn ọmọ Gen Z sì wá pé Àbẹ́ ṣe ẹ̀mọ tẹ́ ń sọ, wọ́n lè láìláì ta bọ́ọ̀lù 500 kò pọ́síbù. Torí iye táwọn bá ní ìsìn, kò jẹ́ kán mọ̀ pé nígbà kan rí bọ́ọ̀lù ọ̀hún. 2020 ni alaada gẹgẹ bi omo okunrin ni class iwo to ba ti dawo gba ballu omo to ba wa jada lowo to yepo nikan lo dara ballu en to ba wu ni o mu si ballu e wo nti mo fi sapere won e ja wo lo sori awon kan mi ta n wo laika wa mo ba so pe eyan kan fi moto ora moto ni 3000 naira awon emergency si on ni a se n wa in wa ni le moto 3000 eyan fo didi 3000 gan fi calling gba kan o didi 3000 naira won fi ko 3000 o to ra onje money si njoku e kan 3000 naira ba pa le be ba lo sinu awon le onje igbalode ni isin e le fi ra onje e le fi repo oko owo ti won fi ra moto ni isin e le fi repo soko oko won ni gbe yin koja waju le yin si junction lo koda ko ni pada le 93,000 tori ko pe 3 liters bo la se wa debi bawo la se bara wa ibe na lati mo ri won gbe po wale loni won gbe soke lola won gbe wale lotun la kini kan gbe akilode se won se awon kan di wa nbi kan ni pe anise kawon ara bi omo je gbadun ti an ni sawon kan joko ti wa lorun ni pe anise a ni je ma dun re awon nkan to ledu asi fun asi wa nbe babi titi da koko yi sepo ni se le ni omi ni abi kini aboju ojo gbogbo awon nkan yi lo si wa nbe ti gbogbo e si duro be ti nkan bole ke se si domi ata koda sara block ule te ba sora block won bere si ma wu ata ata bere si ni ma wu jade lara re to e ba ki sara ambele ta pele te wa di ti bole pe tege bole e wo gi ege igi ege lasan ni won ti bole yo mo nje jade anamo ewe lasan won bo mole yo din to mu kini jade awa so kini on aso de ba mi mara wa lowo ta lo se wa baye ta lo ti wa debi ta de yi e je ndanu do ko mo je pe o fe jo pe ki a lo wa kawon eyan iwa se nu kulu laaro yi ngba to mo pe wo nikan lo fe so bí o mọ̀ pé o mọ tó fẹ́ sọ kí lè tọ́ wá ní àwọn ẹni ẹlẹ́ni láà o bá ti jẹ́ mọ̀ sùn lé jẹ́jẹ́ mi ní ṣe bẹ̀rẹ̀ aago mẹ́wàá ti rékọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti inú kulù tí à ń hà yín mú kí n pe ẹkú ojúmọ̀ ẹ̀ káàárọ̀ ọmọ nàìjíríà lóko alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí lóko àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan lóko amojú ẹ̀rọ fún sáà tàwà yìí henry òun lọ lọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tòní ó ní òmò gbé sókè tí ó gbé lẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ìsọmọgbé rẹ̀ látòrí Ọlámidé Wòrí Akin Ibrahim àti Bàbá Dúdú Àjọ Láǹfààní àti Wàǹbí láàárọ̀ tòní tí gbogbo ó fi lọ bá ti ṣe kọ̀wé rẹ̀ bá sí ìtìnú wọn ni Bàbá Dúdú ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ambassador ẹ bá ń kí àwọn ọmọ Nàìjíríà.
1: Ẹ̀rí kan ló rí pò ní Bàbá Dúdú sí gbogbo Akọ́lá Dúdú bí.
0: Ẹ̀yin tọrọ bá ta bá ni ó mọ̀ tún bẹ̀rẹ̀ ṣe.
1: Wo ti ẹ̀ kúkú mọ̀ kankan ti ẹ̀. Tó ara akí gbogbo ọmọ Nàìjíríà pátápátá gbàgede ọ̀rọ̀ láwàyé o níbi tí a ti ń tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ pé báwo lórílẹ̀-èdè ó ṣe dáa bó ni ọ̀nà ìdílé kọ̀ọ̀kan ó ṣe wúlò bí ò ní ìrìn àjò gbogbo kó wa ó ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà ní orí ètò ìbò tó ń bọ̀ ní iwájú wa yìí. Tó ó dọ̀wọ́ yín ó dọ̀wọ́ wa ẹja tún tún jókòó ìjókòó tó jẹ́ pé a ò fi ní pàdánù tá ò fi ní bọ́há tá a fi ní lálàsí tó ó dọ̀wọ́ yín o orúkọ tèmi ni ambassador wálé ẹgbẹ́ wumi Bàbá One Nation.
0: Tọ́ ẹ jẹ́ kí n kíkààbọ̀ náà sínú kulù láàárọ̀ tòní fún ìdí kan àti òmíì mo ránṣẹ́ pé olóyè Sanni àti Ìsúnmásíkò tá tún ó kọ wọn ṣe tá fún wọn ní ànádá oyè ẹja sì di oyè múná pé olóyè Sanni ẹ kú ojúmọ ẹ káàárọ.
2: Bàbá Rọyè Rọyè ẹ kú ojú mu kí yín o.
0: A Rọyè à ń.
2: Ẹ mọ̀ ń kí yín náà ni mo lè ẹ kú ojúmọ o.
0: Tọ́ ṣeun.
2: Ojúmọ aláyọ̀ o.
0: Ẹ bá ń ká ọmọ Nàìjíríà náà.
2: Ẹyẹ ọmọ Nàìjíríà ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ọlálékan Sanni ló ń kí yín láàárọ̀ yìí.
0: Àwọn èèyàn wò pé olóyè Sanni rèé. Tó tọ́ méjì mẹ́ta
2: pàápàá
0: jùlọ kémi àti yan pàdé báyìí.
2: Bẹ́ẹ̀ni.
0: O máa ń lọ tíkọ́tíkọ́.
2: O máa ń lọ.
3: Oṣù kan tẹ́ ti rí
2: ra. Oṣù kan
0: kẹ́. Demi ati won ti jo wa pe a jo nwora wa nu
2: mi oju bayi lo ti mo ri
0: won la nigba
3: keke
0: mi gajugo lo amo inu mi dun pe mo ri won la aro
1: Olorun se
0: se pupo ambassador to ba tasiko mo yo nda won fun dikan ti o mi awon na fe ba se ilu lo ojo ni pa yin o
1: lagbara lo lo e seun
0: ojo ni ka won mo na
1: e mo pe ojo le wa lori o
0: asirika foka bale e ja fi abala oro moran le fun ti aro tuni tori asiko wa o jo pe bi meji ta ba wa ko bi meji ntan a le yabo mi amo bi ta nlo a koko de ipinle Kano ta ba de ko nbe pe ni ipinle Kano a wa bojuwo ipinle Osun election ti ku ojo merin lo boloju ba bi meta Wednesday Thursday Friday ojo meta lo boloju Saturday ose yi oni election ni ipinle Osun awon to wo kan jo ma di abi ti ajo n DJ eni kan na ni o le waju en to lo n si mo ni cause ebi awon meteta e lo ko won ti bere ebi osulu kan meteta ti jade awon meta ti mo ri pe won accord APC ati ADC PC DC it's okay oyelo adebe to be jao ko lo ipinle Kano ki lo fe gbe mi lo ipinle Kano oni oro igbeyawo alarinrin tori ti a ba pe igbeyawo larinrin igbeyawo alarinrin erinrin ipinle Kano in to a konu oro yen lo abi se attract mind eyan na ni abi attract face mi abi high see mi e ja mu won ni Kano invest 1.5 billion naira lori mass wedding fun 1500 o se obi ko wan Kano to no gboju soke o mo bi ti won wo o se obi ko wan Kano won na invest 1.5 billion naira mi mo boya emi ni oro invest oye bi iwe royin pond se ko mo se ka Kano invest 1.5 billion naira on mass weddings of 1500 families eja oko mu oro investing ta ban soro nipa pe eyan invest kini to my invest kini inte eyan reti abi eja so pe kini to my invest ni kukurede eja ba to the ambassador
1: to e se mo dupe lowo yin se mo pe ta ba la fe invest nkankan lori nkankan a nreti nkankan ninu e ni bi eyan ba da oko sile o lati ma nreti nkankan lati jere lori e be loro isele Kano ti an so yi be na lo se ri
0: teyan ba awon invest definitely o nreti
1: nkankan ninu into invest ni
0: boya agbara le yan invest ni o boya owo ni o boya nkan kan ni
1: fun apere ni isin iyan le da kino npe ko ma ta oja kan tabi keji oja to nta yen in to ma expect ninu e na ni pe ibi ti mo da owo si nkan kan gbodo yoju fun mi nibe
0: mo gbodo ri nkan kan mo bo nbe
1: mo gbodo ri nkan kan mo bo nbe
0: mo bo oloye san ni
2: e se won atokun mo le ki ambassador no ba se nbere to toni olorun dara po mo wa
0: awon aba lo se wa
2: ta ma le yin ehin invest eyan furugbin lo je be
0: ni kukuru ede
2: be ni
0: o furugbin ta ba si wo din lana awon agbe
2: be ni
0: en to gbin nkan
2: akiri e
0: dadan ni pe ko mo reti pe njo kan
2: olorun ba je
0: be ai ba mo o bo tolorun ba pe mo wa laye
2: be ni
0: wa le ni to ti koku e ye
2: be ni
0: awon lo lo mo lo
2: be ni bo se ri gele ni afurugbin itu mo investment ni
0: 1.5 billion naira la wa invest by lori mass wedding ni ipinle Kano mo nbo e ja se by kamule yokokan mass wedding ambassador mass wedding fun eyan 1500
2: eyan 3000
0: okay double ni any kan lo
2: 50,000
1: okore 1.5
0: family 1.5 ni ape 1,500 families so ta ba multiply won by 2 o ye yin ba Ambassador, mass wedding. Kina 1.5 billion tan ko sori e. Bi gba won ni o ka ma reti return.
1: Seri emi o lero pe won le ri return kankan ninu mass wedding ti won se. Idi ti mo fi bere, awon wo ni won se mass wedding ye fun?
0: Awon ara lu won na.
1: E se iru ipo wo ni won wa? Ti
0: awon ti won
1: won fi se mo pe awon ti won o ni agbara lati se nkankan tabi mo owo kan tabi keji jade ni so baba ndaruko mass wedding e pe mass wedding tan se nje a le ri nkankan ko nipa e nitori pe ta ba ro dada bi igba ti won gbera won si ate aniro nu ni kosi nkankan ti ijoba yen fe kere nipa e en ti o ni owo lowo wa ni beyin o ba sowo kini kan yo re ni abe ko
0: ti o so wa le yo re ni
1: iwo le lo so baun
0: pe
1: yo re ni so kini mo ngbiyanju ati so ni wi pe eni ti to ba fe yawo yo ti ni lokan yi pe o ni owo lati fi gbobu kata yawo to fe now ta ba wa te wa so pe o da na o a ba won se igbeyawo papo tan kini won to fe mo je en ti o ni owo lowo ki da sabo ki o en ti o ni a le so wi pe akoko gba kan wa ti o je pe yo o gbodo da ohun ta ba fun pada fun wa ko sese nitori wi pe iwa ti won wu nbe yen iwa bi iwa apa
0: 1.5 billion
1: iwa apa ni
0: ijoba ipinle
1: kano ijoba ipinle kano ni olo emi o mo yi pe awon kan ti e tun le ma ronu nkan baun gege bi eni tin se ijoba nta ni kokobo won o bo won o bo won la won le gboba
0: abere
1: abere
0: lokun
1: lokun se ejo nitori olohun owo yi kini e a le fi pe o fi sun se pe ko le fi sese contam ni

0: o ti eye mi nitori pe iwa apa iwa muswa ni gomina yen wu
1: oloye olale kan so ni baba ati won ti invest 1.5 billion naira awon ti fi awon fun
0: seri mo fe gbegba ona mi to se bi ti ambassador gbegba
1: okay
0: wa rere nbe
1: won a rere nbe
0: possible kan ma rere nbe
1: ninu 1.5
0: bi oro awon bi mi
1: okay
0: ko se en to lo nda saye ti o ni wulo kan
1: abomi
0: papa julo te yan ba nto mo
1: okay
0: wa bi omo soferi bi labaja aboferi bi labaja
1: wo awon eyan meji yo
0: ta lo fe da
1: ta lo fe da bi re
0: bo se ngbigbe aye e o ta lo gbe o ma danu ami eji ibere te ka ma bere ni pe ere wo lo ma yo lati di e se re re re ni
1: abi ti la keji
0: ere keji pelu ogo olorun ere keji ni o je e ka wo nu iwe tan di e
1: okay
0: kini yi bere ni odun 2012
1: ka ma se mass wedding
0: ni igba ti kwankwa so je gomina ipinle kanu lati gba yen dere ohun odo odun ni la kayo to wa ndi e di akoko mo fin ba yin soro yi ko ti iye mi gege bi enikan agba ti won le ti bere kankan pe na ma se won wa se fun won ri won wa owo fun won ri
1: no ba won da won loko wo e ko won lo so agbe oko kan ma da ko
0: koda ke enikan ma lurin gege bi lagbede ko sele ri
1: abi kan se awon soba ta
0: ti mo sele ri afo e ba do oko onise
1: iyawo onise
0: e ba fun ameji ni busun
1: mattress
0: bene
1: ole ko ma sun
0: e ti ako ti onise
1: ati abo ti onise
0: mo nu yara e wa le ni re e wa nbe ni re leyin osu mesan wallahi rere
1: o ma rere
0: pelu suru na fi ma rere
1: so ninu mo le bi 1005
0: ka ma re ti awon ka bi beji o akabi beta o okere tan bayi a lo si bi
1: almost be
0: 2000
1: normal reproduce
0: laarin odun kan baba se o si
1: iya ko ni se lowo
0: ijo wo ni won ni gbe igbale omo yen lowo ko lo dale majiri to ba dale majiri ibe ni awon ara bi ti ma fi 500 naira tan won kan ma tele won ijo oro temi oro gomina ipinle katsina ni di ko rada oni gbe 500 naira edegbeta
1: naira
0: ni awon gbe sumo mi fi n fa oju awon yi mora pe ka ma awon gbebon te lawon
1: 500 naira
0: 500 naira owo ti o ra pamo le olonje le ni na fi n gbe awon omo yi sodo e ba n bere wipe
1: bawo lo se sele
0: bawo gangan la se debita de yi ara nkan to n bi nkan to ba le lowolowo yi àwọn arábí iṣẹ́ mo ṣe sọ fún yín kánò ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kánò nìkan kọ́ ló mọ báyìí
1: o ti ń lọ káàkiri òkè ọ̀yà
0: o ti tàn káàkiri ni kọ́tà àwọn gómìnà fi ń ṣe gbajúmọ̀ bẹ́ẹ̀ nìyẹn ọlọ́run fún olórí ọ̀fẹ́ àti ilà káyà láti lẹ́lẹ́ṣẹ́ sílẹ̀ ìbùkún àti ràn wọ́n lọ́wọ́ nípa ọ̀nà iṣẹ́ àgbẹ̀ kò yọ àwọn obìnrin wọn bó ṣe kẹsí kó máa ṣe télọ̀ àbí kán máa dirun àǹfààní ìyẹn ò yọ kẹsẹ àti ọkùnrin àti obìnrin mọnu yàrá pẹlú búsùn ìyẹn ọlọrun fún yín lórí ẹfẹ láti ṣe àwa ní wàhálà òní bẹrẹ nǹkan yan iṣẹ pé
1: nǹkan yan
2: ẹjọ kẹ jẹ kí n ṣàfikún ọrọ tí wọn sọ ṣe rí mo ní orí ọfẹ láti wà ní kánò ní àwọn ìgbà kan ìbànújẹ ọkàn ló jẹ fún mi fún ọrọ orílẹèdè nàìjíríà wípé ó ti pẹ kí wọn mójútó ọrọ àwọn tí a jọ dòwò papọ lókè ọyà ẹ ò lè rí ọmọ àwa tá a wà ní gúúsù ń bì kó jí láàárọ kùtùkùtù ọjọ ayé ẹ kó mọ gbé abọ káàkiri níbi ilé olóúnjẹ.
0: ó ti ń ṣẹlẹ̀ báyìí sọ
1: ṣé ní àwọn ọmọ
0: níbi ìbàyí náà ó
2: ti ṣẹlẹ̀ ní ọmọ. ní tí mò ń sọ ni pé kò ṣe bẹ́ẹ̀ pọ̀ kò ṣe bẹ́ẹ̀ wọ́wọ́ pọ̀ níbi kí ni mò ń gbìyànjú àti sọ ni wípé ó wọ́pọ̀ bàjẹ́ lọ́dọ̀ wọn lọ yẹn ó wọ́pọ̀ tó yẹ pé to the essence wípé tẹ ẹ bá gbóúnjẹ wájú tẹ ẹ lẹ́ẹ̀fẹ́ mọ jẹun báyìí tẹ ẹ bá yí ẹ ẹgbẹ́sẹ́gbẹ́ kan pé ẹ fẹ́ sin wọ́ ẹ ti yó.
1: wọn ti lọnu.
2: wọn gbóúnjẹ yẹn lọ ni.
0: ṣàwọn lẹ́yìn sọ.
2: ẹ ṣe àwọn yẹn ṣe àwọn.
0: ẹ mú mi lásán.
2: mo ń gbìyànjú.
1: pé mo ṣe ń jẹun lọ mo á mú mi.
2: mo n gbiyanju lati mu

0: kini eleni dodo kan mo fi se mo wa re pe kini e ti doju mo kan junu ni ije je mo pe won de surubu won de do mu awon mo ye kekeke won de dogba won de fa atekun si won je mu siru e le se le bi ta te so pe o da na a riru e bi se siru e le se de ki won ju nkan tabi o nje kan ki won da si bi kankan lo ma fa kan ma lo ko je. So awon ni won bere wahala to ba orilede Nigeria nipa ile mojutu omo igba pe omo ti won ba ti bi ti poju omo te eto
1: somo won po
0: laaro kutu omo won po omo si to won
1: lori oro yi
0: papo okunrin
1: ko si nkan to nsele ni apa bi kan Nigeria ki o se ni apa keji o le poju ran won lo sodo nsele ta fe mo boya
0: iru e sele
1: bi ja so nje bi won ja so nje eko to kanu pise be titi ke nko to ma sele nbe ni badan ta wa yin na e ri na ewu abayin
0: e ra won ti o giri gan ku
1: se wa yin ni se ri koko ni wi pe awon ijoba wa nse nkan ti ko le la la ran orile de wa lowo e mo de se so fun yin la kaye to wa ndie ta fi gbe kale titi titi ta fi se titi de koko ta fi wa yi o ko ye mi nkan ti ijoba fi ran ilu lowo ti se be ke mu gende meji mara sheri oro yi ma kenu oro yi ma han mi lese ati jo to ti bere sugbon di mo kan ki joko ti ki mo kan to nsele nbe ija yi mo bi pe agbalagba mo 55 years to ti niya o meji le tetele
0: o wa nu awon ti
1: o na wa lara to fe yawo o fe yawo
0: mo fe tra ti
1: gbo pe ejo sa o alakoko o fe sile elenkeji o fe sile ipo e wa nipo to je pe o ni agbara lati fe le nketa
0: o se tu
1: to be ni be o ba won to ba le gan yo iko to wa wa si e lori ni bo se ma fe keta ijoba je kan ni be sori e be se nkan to nse awon lo to wa faya ole lowo iyen legbe kan legbe keji won se nkan to je pe labi ofin Nigeria ko bo ofin mo
0: ninu ofin yi
1: ninu ofin won se o ṣugbọn ko ya kan ma ṣe labẹ ofin wa en ti o ba ti pe omodun 18 ko le tọwọ bọ bi igbeyawo lọkunrin lobinrin
0: bi odo ti won
1: ko bo ṣe wa ni Nigeria ni ṣugbọn a ri omokunrin kan to be ninu woye temi gbogbo ojo ori egan le wo 30 o po tan boya 25 oni ko de ma wo ololohun fun lori ofe o oni ki ṣe adele bọlu n fe o ni o jamọ lọwọ o lọmọ 17 years
0: a younger
1: omo ọdun 17
0: ti o ti pe
1: ọdun 18 to yan fi nlo si ile oko abi to yan fi gbe yawo Nigeria labẹ ofin ijọba naa de faramọ koda won se atileyin furu nkan bẹyen amọ to yẹ ke ma bo se ma lo si university lẹyin school eyin le tun ran won lọwọ
0: lati gbale oko lo
1: lati gbale oko lo
0: ejo ni afikun kan yen ẹ̀kan nínú àwọn èèyàn mi kan ó lọ ṣe àgùnbánirọ̀ ní Sanfara. So ó wá ní torí pé ìgbọ́n ni pé kókó àwọn èèyàn ló wà olùkọ́ ni. So ó wá ní tó bá ti dénú kíláàsì báyìí ó ní bíi pé kẹ́ẹ̀mọ́ rẹ lómi kó mọ tó gbé bíi kẹ́ẹ̀mọ́ rẹ lómi ó ní míì tó bá wá ń bọ̀ ó ní wòye pọ̀ nù kíláàsì ó ní míì tó bá wá ń bọ̀ ó ní yóò wà mú agbádá. Oni wa ba gbe lowo e pe kilo de to fi pe to fi pe ni ah so mo pe oun gbe yawo loni ni omo kekere ti o ti ju omo odun 15 lo
1: na yin omo to ye ko wa secondary school
0: omo to ye ko wa ni secondary school ti e ko primary school
1: ke
0: eni primary school ni
1: ni a gbe eni
0: na le leni yen won ni lo ti wa gbada pe oun
1: boyo ojo
0: re ti de
1: ojo re abi
0: se mo pe ni oke lohun yen nkan ti mo n gbiyanju ati so ni pe difference wa laarin awata wa ni ki se pe ko si
1: ṣugbọn ibi ti ibi fẹ ki abasado ibi ti
0: ibi fẹ ki o ni wipe o jina sira won to po
1: nkan ti
0: o
1: fẹ ko yi abasado ni pe ko si nkan naa to n ṣẹlẹ nipa kan Nigeria ti o si
0: la
1: ibi
0: ko si
1: agbe ni mi
0: bẹẹ ti wọn pọ jura wọn
1: mo wọnu oko daada mo wọnu go daada ìgbà mi ẹrọ mọ mi tọ pe tabanike ojú orí ẹ kò le ju 18 lọ nílẹ yorùbá ìbáyé ní south south nílẹ yibo mẹta ti wà lọwẹ
0: ọmọ mẹta
1: bi ọmọ mẹta ti wà lọwẹ
0: ọmọbìnrin
1: bẹẹni nkan ta ti foju ri daada ni ṣugbọn nkan temi so ni pe ko ye ko je pe ijọba
2: ni mo se agbatẹru
0: bi ti se ri ibi ta so pe ibi ti la kai osi niyan la kai wo lo wa ninu pe en se o yawo fun omo kekere ti o ti mo nkankan ti o le gbo bukata e wa ni to ba ti lo la ko ni lo gbe iban ko ma se ko ma te lawon bandit kaakiri
2: mo mbo do
0: se la kai se o se bi asa baba bi kan ni o taku la kai
2: bawo ni ha bawo ni gbero ijoba kini won ri ton fi kun okay according to report set abi se set na la pe ori gomina rabiu ka kan so
1: bere
2: ni o ti bere
1: bere
2: se na lowo ni en gbianju ati se ni se ikun lowo ni abi tori mi o the reason
1: e se atokun ninu iwoye temi ko si ona kankan te en fe gba mo ran yi ju be keyan so pe nkan buruku ni won se ṣùgbọ́n tí ẹ bá ṣe wá ní kí ẹ̀wọ̀n ro ní síwájú gan bí kí ló fa nǹkan bí eléyìí a rí pé àwa gẹ́gẹ́ bí ọmọ ìlú náà a jẹ̀bi lórí ẹ̀ torí ní nàìjíríà fẹ́ràn fà ìfàdẹ̀rẹ̀ a máa fani lápò ìyá oríṣiríṣi ọ̀rọ̀ lẹ máa gbọ́ ọ̀nà wo ló gbà fi empower wa
2: kọ́ láwọn yìí invest
1: ṣe pé olóṣèlú gbọ́n kékeré kọ́ tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ wọn ò ní láwọn ń ba nǹkan jẹ́ wọn láwọn ń tún ṣe ni àwa ni ká wá ro orí ara wa pé ṣé wọ́n ń tún ṣe lóòótọ́ ni àbí wọ́n ń bà á jẹ́ àwa ọmọ nàìjíríà la béèrè wípé kí ni olóṣèlú fi ran àwọn ọmọ ìlú lọ́wọ́ ẹ máa gbé oríṣiríṣi empowerment ó fún wọn ní hair dryer ó fún wọn ní wheelbarrow ó fún wọn ní kìnìkan kìnìkan àwọn kan jẹ́ kí wọ́n gbà kí wọ́n fi lé léré ká wọ́n sọ̀rọ̀ tí ó dá lórí rédíò ohun nàìjíríà tí wọ́n máa pọ́n pé ọ̀hún ó ṣe bẹ̀bẹ̀ fún wa tó bá ti di pa ti ń pọ̀ nǹkan ẹ̀wẹ̀ yẹn kò sí ijọ́ tí wọ́n ní fọ̀bọ̀ lọ́wọ́ olóṣèlú nǹkan kan pé olóṣèlú ń jẹ́ o ṣe mọ́ kínní ọ̀hún orí yìn nǹkan tẹ́ ẹ bá mọ̀ wípé tí n bá ṣe fáwọn ará bí yìí o wọ́n á fi gbé orí yìn fún mi olóṣèlú á ṣe o torí wọn ni tíjú nǹkan tí wọ́n wá gbé kíṣà tí máa kí wọn pé wọ́n ń ṣe dáadáa nígbà tó wá ti wá dípà àmọ́ òlu ti wá ń rí marriage as empowerment ọlọ́run kò lè tán.
2: táwa la rí bẹ́ẹ̀.
1: àmọ́ àwọn ará òkè ọ̀yà tó ń gbà lọ́wọ́ náà ni tó ń fẹsẹ̀ òtínì méjì lé tẹ̀tẹ̀lẹ̀.
2: òtúfẹ́mi
1: mọ́ láìdẹ̀ ká tiẹ̀ ni pé ó pọ̀ ńlẹ̀ ṣe ń gbọ́ mi wọn tí kò dẹ̀ ta ko èròǹgbà àti ìfẹ́nu àwọn ìyàwó méjì ti lé wàhálà àti ẹnìyẹn kò kàn mí tó bá jẹ́ pé owó ara ẹ̀
2: ló fi ṣe.
1: ṣùgbọ́n o ò lè fowó ara ẹ̀ ṣe wedding ìtumọ̀ ẹ ní pé àwọn tó wà lé gan kan wọn ò balẹ̀ tó tọ́ka wọn bá balẹ̀ àṣì ní change díẹ̀ tó a fi ṣe wedding òtún bá ní bẹ́ẹ̀ kẹta ló fẹ́ gbé ẹjọ́ ẹ̀kan yọ ọ̀rẹ́ sí kan fẹ́ kúrò bí irú ẹ̀kan náà wáyé báyìí ìjọba tí wàá fa ìyàwó kẹta
2: lélọ́wọ́
1: kò múlá ká ìdá
0: rẹ. ẹ wo ẹni tó ní fà tó lè kanna tí ọlọ́run fọ ẹ tọ́lọ́run ṣe dáadáa tó yẹ pé ọlọ́run gbogbo nǹkan ló ní níbi tó ní fọkànbalẹ̀ dé ó wá díjọ́ kan irú ẹni bẹ́ẹ̀ ó wá fẹ́yàwó ẹni tó ní nǹkan ìyàwó ẹ wá ń lọ bíi 17-17 kì í ṣe pé wọ́n ní wọ́n pé ó ṣẹlẹ̀ ni o
2: ẹni
0: tí mo mọ̀ dáadáa ni o
2: 17
0: now ó fẹ́ 17 wives ìgbà tí màá máa bèrè lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ yẹn dàbí àwàdà ó dàbí eré níjọ́ tí mò ń bèrè lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ àwọn ọmọ yín kọ́ ó lóun ò dá àwọn ọmọ mi mọ̀ wọn honestly ó lóun ò dá àwọn ọmọ mi mọ̀ nínú àwọn ọmọ yín gbogbo nǹkan tó wá ní nígbà náà gbogbo dúkìá tó ní tíù òfo ni ó ta mọ́tò ó ta lé bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ rẹ̀ kan ti ń dàgbà wọ́n ti ń ṣe dáadáa ní ìsìn o ìkọ̀ọ̀kan nú wọn náà sì ni ṣùgbọ́n ẹ mẹ́jà tanra wa jẹ àwọn tí wọ́n tó jẹ́ pé wọ́n burú tán yà bí nǹkan abẹ́ ló pọ̀ jù nù.
2: inú
0: àwọn ọmọ tán bí.
1: kí ìfọ̀rọ̀ kan kún àmbàsádọ̀ lẹ́yìn kì í ṣe pé wọ́n ní wọ́n pé òun àti rí gbìyànjú tó yẹ pé rẹ́gísítà ni wọ́n fi ń pè ọmọ láràárọ̀ nílé.
2: rẹ́gísítà
1: bẹ́ẹ̀ ni.
2: nílùú iná.
1: ní nàìjíríà yìí náà ni. sáà present
2: mo wá
1: ọ̀sẹ̀ fẹ́ ṣe
2: ẹ̀yin lẹ́bí mi
1: ká wá sọ̀rọ̀ pé ile ola kan wa nle Nigeria yi ko da ile oba ni
2: okay
1: oba ti wa ja ti pe
2: hmm
1: bo se lowo to bo se lo kiki to on to se ni laanu ni pe lai ko ti perepete be yen na mi kan bi odun mi lo kan seyin ni Iyesu si mo me pon se yawo
2: lori omo oba yen
1: be
2: mo se yawo
1: ori ade be ni mo se yawo nigba to je wi pe nkan to yi awon to wa nle won ti poju kan ti won fe ba lo wala won ran awon lowo kan yin ni
2: kaluko wa wo ro kan fi sada
1: be gele ni nkan ti joba tu wa nbe ba se mo so le ke mo ni joba won furun gbe
2: sugbon ti wo ka idakeji ni
1: nigba ti kini yi bere Nigeria o sinu wala tu ba le ni se bi gbogbo alari kan to sele ni orire toni to daba ju ni omo ogun odun ni
2: na won to sise la bi
1: awon odun 14 15 wa nu kini dani loju be ki se akoto ti bere ti ba ti 2012 lo ti wa nyoju bayi emi ti roshirishi foran ni awon ipile loki lohun to je pe ta ba na AK 47 ta ba na loru ta bi se gbe omo hun e ma pe o lo yori ju na mi eji ni
2: o si le handle re
1: ah e ma kuro waje ibi ti wa la wa Nigeria ni tori eni ko sugbon tori ola ki ijoba papo bebe se ti won fi da kini yen duro ni kia kia
0: e ti e je
1: be wala asele
0: oloye san ni
1: baba
0: ti ijoba papo ba je pe won se tan lati ran orilede lowo o ye ki awon ofin kan o jade ate jade kan ko jade latodo ijoba sugbon e ma je ka gbagbe pe ibi to ti waye yi won fe won fe win election by all means nibe won de wo pe nkan tawon le fi tu won loju nu
2: ni wedding
0: ni wedding e se mi pe planning governor kokan ni state kokan o yato sira won sa o ti wo yi pe ah in to n fe se yi ti ona te fi le fi se ranka dede sohun o ni wi pe ki ohun se mass wedding fun awon eyan kan e ore sa nisin ko n se mass wedding ki igbeyawo to ba ti po to ma po ti gbogbo e po ti gbogbo won inu won do ti je e so pe ti ba ti je awon ti won lo bi na wo ojo na ti ba ti je so
2: won eto te
1: won eto te le gba ti
0: mi ti e ba re photo ba fe wa fun won
1: bread ni kan fun won
2: of our mattress won na fun lowo na
1: hello
2: 200k
1: kina fi yan se nle
0: se ni kokan won
2: eni kokan
1: eh kina fi se nle
0: kina fi se
2: at least won sa bere nbi kan
1: afi bi kan na
2: won ro nje sile
1: kin
2: awon ti o se wedding ti won mo
1: ki je ko ya mo lu pe o nje wo nje le fun won yen egun a ma le tegun a ba le kilo kan e fo kunra to bi so yara won je ko won le kilo ku bi mo se nso lo ke ba le mo pe oselu lo nbi kini yi
2: oselu
1: be
2: gbe adibo
1: olombiki
0: je ke oloye san ni asa na bi
2: asake
1: mo fe pari oro kan
2: okay
0: tori pe
1: ije yin mo wi pe ibi ta ti se mass wedding ni en leni kan ti nsoro ti buruku lenu oro ti o da
2: pe
1: to nsoro be muslim ticket
2: nipinle yen
1: nipinle kala mole kano jingiri loruko e
2: je
1: ma yen se ninu iwoye temi ti sa fa habos bosi se o beloro to nbo ta lenu oro alufansa oro na
2: lo nbo ta lenu so ko won je kawon kan mo
1: be ni pe awon kala won ni orilede yi ma won la won orilede pe muslim
0: to wa dada abi mo kuro ni
1: olemo pe mo se wu julo tori isoku so oro
2: lo se wu julo
1: gbogbo ona pe temi wa nso ni wi pe awon to ye ko mu lowo ko won wo ran nbe o gomina meji lo wa njoko
2: njo ti to ti soro
1: gomina Kano to gbon gangan ni chairman of the occasion abi ko ba se ba na se weda ni chairman of the day ani guest chairman of the day na gomina ipinle ejigawa egbe ara won na wa nbe
2: o si n gbo
1: ti go se en to bere laafa yen le so so ku so oro be yen lenu mo se n so fun kini yen o se ni awa mo lu fun ara wa kaka o mo kan ti o ma wulo fun wa ko le bon la ma bere lowo ijoba ta ba n bere kan ti o sun lowo ijoba ijoba fun wa ni kan ti o sun fun anfa ni tara won nikan gbogbo oro ti ye ki e to bere lafa so lojo yen ni pe ba se n ba yawo bere o ba se nbo ko bi re o te ba ti de bo se nse somo re o en ata funra yin o e ma paro funra yin o e ma je kiri ti yin ga o oro to ye ko ma bo ta lenu e to
2: pe oro se
1: lu bo se lu gba lo gomina se nbo yin
0: inu re nto
1: soro yin o clear si wa to
0: oloye san ni
1: baba
0: ah se ri
2: eyin pe asa tukun
0: Sheri
2: ona wo la sha ti gba.
0: E se asa wa nibi asa wa.
2: So wa nu asa won be ona be.
0: Asa wa ni sale, o ya to si asa to wa loke.
2: Okay.
0: E se ona ta sa fi kun ni. To si kan kan pare. Ninu asa ti won lo yin yen. O obirin ni won ma doju ko ati tojuju. Okunrin si ni ti gbo won ba ti bi bayi. E ri pe lodo ti wa nbi ta ba bokun ya ni. Aha, adupe lowo Olorun aba ro le. Tọkùn tẹnìkan bá ń bí ọmọ tójóbìn jọ torí pé obìnrin yẹn pọ̀ yóò fẹ́ gbìyànjú pé ẹ jẹ́ kí n tiẹ̀ tún kọlu ìyàwó mi bóyá
2: òun
0: ò bọ̀kùn in nínú àṣà ni mo kàn fi ń sọ̀rọ̀ yẹn o okay ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n lọ́hùn wọ́n prefer káwọn bí obìnrin obìnrin ló máa ń pọ̀ jù wọ́n believe pé obìnrin yẹn ni ayò tí wọ́n lọ́hùn kì í ṣọkùnrin.
1: Ẹ ṣe wá rí bẹ́ẹ̀ ṣá.
0: Bó ṣe rí nìyẹn.
1: Mo ní wọn lọ́rẹ̀ dáadáa. Kẹ́rì ọ̀rọ̀ pé ní ọwọ́ sàlàyé ìwà yìí ojú ti là kọjá pé
2: ọkùnrin
1: obìnrin kò sí odò yẹn mọ́ aláwọ̀kọ́ ni ẹlẹ́ǹkejì lápá òkè ọ̀dọ̀ ọlọ́run. Iṣẹ́ tó ń ṣe ìyàwọn tí ò lajú ni wọn iṣẹ́ oko iṣẹ́ agbára ni ọmọkùnrin kan náà nílò fún nǹkan yẹn torí àwọn obìnrin wọn kẹ lọ wọn ọkùnrin wọn lọ́rẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ lọ ẹ lè fojú yín bẹ̀rẹ̀ àwọn obìnrin wọn.
2: Inulenu wọn wà wọn borí wọn.
1: Àfitá tó lọ sílé ọkọ̀ ẹ tí wà nílé tí ò jáde ìdánwò ni fún bàbá ṣùgbọ́n àwọn ọkùnrin tó mú lọ sóko gan-an olóòpàwọ́ tó ń jáwó. So ṣe rí kí níyẹn bó ṣe wà yẹn àbáṣádọ̀ kẹ́tẹ́mi sọ nígbẹ́ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yà.
2: Kì í ṣe ọ̀rọ̀ àṣà.
1: Ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ òṣèlú òdì táwọn olóṣèlú wa ń ṣe.
2: Òṣèlú
1: wa òdì wa òṣèlú gidi wa
0: òṣèlú
1: gidi ni kí wọ́n fi ń pè lù ṣe. Òṣèlú òdì.
2: Oni gbogbo ilé táwọn ará wọlé
1: ti Nàìjíríà ara wọlé. Àwọn kan máa ẹ ká múra torí ààrẹ wa. Àwọn kan sọ pé ààrẹ wa mọ òṣèlú.
2: Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀.
1: Ààrẹ ò mọ òṣèlú tú ẹ.
2: Ààrẹ kan ṣe pàmì
1: òṣèlú
2: kan plọ̀mù kan kó dẹ̀
1: ṣe. Ẹ gbọ́ tèmi sẹ́ tó bá ń ṣe òṣèlú náà tó yẹ kán gbà ṣe ààrẹ ò lè wọlé landlord and tenant association chairman.
2: Níbo
1: ní Nàìjíríà anywhere in the world.
2: Lẹ́kọ̀ọ́
1: ní gbogbo àgbáyé ààrẹ ò lè wọlé ń bẹ́. Ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ pé
2: dúpọ̀ náà ṣe bí wọ́n dìbò fún landlord and landlady náà bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe iṣẹ́
1: àwọn ọ̀rọ̀ tó bá ti di ọ̀rọ̀ ẹ̀bá gbépo ńlẹ̀ ẹ̀bá kòwó ńlẹ̀ àmọ́ àdìbò
2: àmọ́
1: àwọlé iṣẹ́ bọ́lá mẹ́rin tìǹbù nìyẹn. Ṣùgbọ́n tó bá ti wá di ọ̀rọ̀ pé ìkan tó fẹ́ ṣe fún yín rèé o ìkan tó fẹ́ ṣe kọ́ yìí o igba àwo nǹkan kan bẹ́yẹn o tó dẹ̀ sí pé INEC túbò dì lẹ́yìn ìbò.
2: Wọ́n máa sọ INEC túbò dì bíbò INEC ò túbò dì
1: kóòtù ti sọ fún wa
2: pé
1: tábà parí ìbò tán wọ́n tún túbò dì kóòtù fúnra ẹ̀ túbò dì ṣèbọ́ túbò dì ní Imo lẹ́nìkan ṣe di gómìnà láti nọmba 4 tó di nọmba 1 kóòtù sọ fún wa wípé àwọn ìbò kan há sínú Bivas.
2: Ìbò há sínú
1: Bivas nǹkan tí Supreme Court sọ nìyẹn tọ́fimú nọmba 4 tó fi wá ṣe nọmba 1 tí ò bá sí wípé wọ́n tún bòdì lẹ́yìn ìbò bóyá kóòtù ni o bóyá INEC ni o ariwo òmòṣèlú.
0: Ok ẹ jẹ́ kí wọ́n sọ
2: pé
0: ẹjẹ́ ìsọtúmọ̀ òṣèlú fún yín.
2: Bá a ṣe dọ́dọ̀ ààrẹ ẹ
0: ṣàlàyé. Ẹjẹ́ ìsọtúmọ̀ òṣèlú fún yín.
2: Ok.
0: Òṣèlú òṣèlú lórí wọ́n play lórílẹ̀‐èdè Nàìjíríà. A practice òṣèlú gidi. Now tá a bá wá fẹ́ pè ní òṣèlú. Nígbà tí wọ́n bá
2: ní tú. Mi ò ní jẹ́ lọ láago mọ́kànlá o.
0: Òde ọmọ kò mo ní sẹ́ńtà o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ 2+2 gbogbo ọmọ kékeré òde òní mọ̀ pé 4 ni o.
2: No ó depend o. Tẹ́ ẹ máa ṣe mathematically ta ba ṣe further mass 2+2 le ma jẹ 4.
1: Sọ further mathematically o.
0: Àwọn olóṣèlú ti wá bì. Wọ́n á sọ òṣèlú tí wọ́n 2+2 wọ́n á sọ di 22 mọ́ wa lọ́wọ́. Ẹjọ́ ṣé aye nike to wa ninu oselu ti won fin ti won play ini awon ti won wa lori apere
2: number ke to lo ba in play fun kan tu jade recently ke se bo se jade o ti pe nibi ti Adams o se omole to di soro o pe eni ti o ba ti le
0: faramo
2: sirigi
0: be ko soselu
2: o wa accept the mistake ni na sorry
0: if you cannot accept defeat rigging no sorry defeat don't do politics ese gbon kan ibi ti mo nlo ni mo so yen o
2: eje oni contest oni if you cannot accept the pain
0: of rigging
2: sorry defeat don't join politics
0: e jo se yen o ye ki yen waye gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ tó bá mọ̀ nípa ètò òṣèlú tó gùdù dáadáa tó mọ̀ pé ní tá à ń pè lóṣèlú gangan tó tiẹ́ ó yẹ ká máa pè crazy demo la practice
2: ìrọ̀ democracy la ṣe
0: no crazy demo
2: ṣe rí ọ̀dà
0: mọ̀ gbọ́ excuse me ìtò fi jẹ́ crazy demo rè
2: é kò jẹ́ jẹ́ crazy demo
0: mọ̀ gbọ́
2: democracy la ṣe
0: nàìjíríà ọ̀dà kò burú dàmọ́lá ibi ọba wù kò tì sí
2: kì í ṣe pé mi ti bá wù ní tá àjọ mọ̀ ni
0: ta ajo mo
2: ijoba awarawa la
0: se ijoba awarawa ona ti won fin play e ni mo
2: eyin le so
0: eje se ko to je le mo
2: ijoba
0: mo bo yin democracy the government of the people
2: by the people for the people
0: democracy ni lo si waju ilu
1: to ba ti wa sele wi pe ijoba nse ijoba nlo si waju sugba mo ilu lo si waju ki se democracy mo
2: tan mo ilu loko ati tele ijoba
1: ni awon mo ilu fe lo si waju
2: ìjọba dẹ̀ ń lọ wá
1: jọba ayé gbogbo ọ̀nà làwọn tó wà ń jọba lọ fi lọ síwájú
0: èyí tó wá níbẹ̀ ni pé
1: ṣùgbọ́n àwọn tó wà lẹ́yìn àwọn
2: ọ̀lú
1: pé bí ìjọba ṣe ń gbé ẹsẹ̀ kan
2: ó yẹ káwọn
1: náà jẹ́ kì í ṣe pé kí wọ́n gbé ẹsẹ̀ kan kí ìjọba fáwọn pé àjọ máa rìnrìn yìí ni
2: pé bó ṣe wíwọ́ àjọ ń tẹ̀ wájú
1: ẹ̀ nítorí àǹfààní kíní ẹ̀yìn gangan lẹ́nu ìlú ẹ̀kẹ́ jẹ́ ló wá di pé fáwọn ọmọ ọ̀lú ẹ̀ fún wa nígbà àkókò díẹ̀ ṣùgbọ́n àwọn olóṣèlú wa orí wọn wá ń fẹ̀ sí ikun won tobi si
0: ibi ti ma ibi temi o ti mo ro re o ibi ti ma ti mo ro nu o
2: okay
0: ori won fe si ikun won fe
2: ori ita lo n fe nu won
0: awon oloselu wa ni ikun won ton tobi si itumo re re
2: okay
0: ari ni kan bi ni ori eyan ti won ba ni ori eyan fe si ikun eyan tobi si so ti ye ni si kini kan so o ni kini olorun se ri o so idi ti ori won fi n fe si ti kun won to n tobi si o ni wipe won looto fun wa awon o si duro ni duro pe kawon
2: looto fun yin Nigeria
0: idi ti ijoba ti a fi n so pe eto oselu wa o me la fi so wipe igi to to la fi sinu na se mo wipe ta ba fi igi tótọ́ sínú iná igi yẹn ó jóná dáadáa ẹni tó bá ń tí a bá ń dáná aárù aṣọ gbogbo nǹkan ni yóò sùn wá bọ̀ nínú ohun gbogbo tá a bá ń ṣe ṣùgbọ́n òṣèlú òde òní ẹlòmíì ò máa ń pa òṣèlú kò kọ́kọ́ òṣèlú ni tó sì rọ̀ mọ́ òṣèlú ni wípé kó mọ ètò bá a ṣe ń ṣèjọba ok ẹ̀yin ò ní gbà ní campaign bá bẹ̀rẹ̀ nísìn èébú ni wọ́n mọ̀ bú alágbájọ òṣè dáadáa tàmọ̀dọ̀ òṣè dáadáa kí ni ìwọ fẹ́ ṣe wọn ní lọ́bẹ̀ bẹ́t ẹ rí i pé wọ́n mọ bara wọn jẹ́ ni wọ́n dẹ̀ mọ wọ́nà láti rí i pé àwọn ṣe ọmọlàkejì wọ́n ṣe léṣe nítorí pé àwọn fẹ́ dé ipò sóṣèlú là ń ṣe yẹn
2: irú àwọn tó fẹ́
0: ó dé òtẹ ṣèlú yàtọ̀ sí ètò ìjọba tá a bá fẹ́ ṣèjọba láwọn èèyàn lórí a ṣe ní ọ̀nà ẹ wò nísìn àwọn tí mo mọ̀ pé wọ́n ṣèjọba ni mo le fi èyí tó súnmọ́ tòsí mo le fi yàràdùà sàpẹrẹ ó ṣe ìjọba
2: lẹ́yìn yàràdùà nǹkan
0: lẹ́yìn ètò lẹ́yìn ọdún méjì tó ṣe tí n bá wá fẹ́ lọ sí ìlú òkèrè lọ́hùn àwọn tí wọn kì í bèrè fún second term tó o bá bèrè fún second term wàá rí i pé wàá fẹ́ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ nítorí pé wàá dúró lórí ẹsẹ̀ rẹ ẹni tó bá fẹ́ ṣòṣèlú ó dúró lórí ẹsẹ̀ rẹ lábẹ́ bó ti lè wò ó rí lábẹ́ àwọn èèyàn tí wọ́n lè kó tí wọ́n kó báyìí tó kó sábẹ́ tí wọ́n lè fẹ́ máa dàn ní àgbóná ò ní gbà fún wọn.
1: Mo fẹ́ fi ọ̀rọ̀ kan yẹ kó yé yín. Ẹ wo àwọn olóṣèlú wa kí wọ́n tó wọ ipò àtìlẹ́yìn tí wọ́n ti wọ́pọ̀ yẹn
2: tó rí ipò tán.
1: Ẹ fún wọn lọ́dún kan kẹ́ ẹ gbé àwòrán wọn sẹ́gbẹ̀ẹ́ ẹ máa bèrè pé ṣé ẹ̀gbọ́n rẹ ni. Àbí bàbá ẹ̀.
2: Ẹni ká máa compare picture wọn.
1: Before and after.
2: Before abi dorin
1: before dorin na re to sa ti wole to fun lodo kan
2: ka mo awo yato
1: ke wa gbe segbe tawon ti lo yinwo
2: okay
1: picture obama kan wa lori mi ko to di bo di are ni awo to ti en to ndije bengolo ke yan ru picture yen ati le igba to office to pare first time en alaye ti urusi
2: oru ngba to dori ipo
1: ngba to dori ipo oru si
0: e wa compare pelu
1: George Bush ngba to bo sori ipo e le rinun dudu e le rinun fufu kan lori e leyin odun merin irin fun ti gba lori e tun
2: o ti dagba
1: ise ti gbo
2: okay ise pojo ori
1: ojo ori bawo awon ye ise ti gbo mi mu
2: se mo pon ni are wa na
1: e lo wo
2: are wa presently won ni won ma rin lo office ni
1: inu mi ti edun mi ti oro wa ja si alakoko ni pe emi ni mo so le ni yi e wo foran are te ba ri laarin ose so je to lo ke fu wo si gba to so eleyi alaso dudu yi e ke are ana ja ku se gidi ni are ti san ara seke enikan wa soro ni ale ejeta abi nkan tebe ninu iwoye temi lati ha to fi dori yi oro yen isokuso gbaa ni e to wa so to bi mi loju nbe ni wi pe are n fi ese rin lati
2: ile
1: won de lo convoy are to wa n jeun ojumo se ka tenu ba bi te ba de ka gbenu le
2: mo nbo ambassador mo fe yan da yin abi
0: be ni
2: amo ke to le fe so kankan
0: ki to lo
2: o ya
0: se ri eto selu wa lori ede Nigeria yi awon ti won ba se eto joba e ma sakesi won ti e ke ba pa to papo
2: bi temi bayi
1: o ma o ba re da song
2: ti e ke
1: ba to ri pomula ti e ke ri pomula
0: e jo lo 100 days
1: se be do
0: yo yi pada kia kia
1: mo fe soro lori gomiro ni pele oyo mo ni picture e kan lowo 2017
2: oru
1: mo de ni picture e kan lowo leyin to ti di office tan olohun adu e si mo
2: mbo eja eyan da to ambassador wedding ti en se
0: eyo
2: ko le so eso rere
0: o le so lai lai
2: e ma se pe mo kan bere
0: mo le so eso rere ni mi o se
2: pe lai lai yen
0: no
2: se o jori wa pe mi ni won pe
0: e be to ko ba orilede Nigeria ni
2: ko ni ko ba wa
0: no o ko ba wa ni o nitori pe won ronu wi pe bogun ba je lo
2: odun a je bo
0: yo je bo
2: e ja yonda ambassador
0: ka fi ambassador wa le je mi loruko mi o baba won nation o ti po ko pada mi ti ko pada
2: e ti yo ko pada
0: mi ti yo ko pada
2: e si wala to e ja se mi mu ka fi yan de oju oja ta ba pada de mi ati oloye san ni ajo tupere kale ajo wo sokoto kan na laaro e laaro to ni lori gbagede oro mo n bo na mo Nigeria e ku kale

0: Ẹ̀ka bọ̀ padà láti òkè lọ́hùn ìtẹ̀síwájú lọ́pàá ìṣẹ́gun. Ìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM náà lẹ̀ wáyé Olúwẹ̀lì Estate ńlẹ̀ Ìbàdàn. A ṣe ojú òpólẹ̀ láìpẹ́ ṣùgbọ́n kò tí yá. Olóyè Sanni wọ́n ṣì wà nù kulù pẹ̀lú mi láàárọ̀ tòní. Mo ti yọ̀ǹda àmbásádọ̀ láti lọ ṣiṣẹ́ ìlú eléyìí tí wọ́n yàn láàyò kí ohun gbogbo lè lọ bá ti ṣe kọ̀wé rẹ̀. Nínú ọ̀rọ̀ wedding tá a ti ń bọ̀ níbi à ń ṣègbéyàwó àṣègbéyàwó òun la ti wọnú àwọn ọ̀rọ̀ míì. Olóyè Sanni mú a rántí pé tá a bá lọ wo àwọn àwòrán fáwọn olùdíje àwọn tí wọ́n máa ń gbìyànjú àti díje nígbà tó máa ń gbìyànjú yẹn àti lẹ́yìn ìgbà tí wọ́n bá dé orí ipò tán ìyẹn máa ń change náà lóòótọ́ naturally. Torí tán bá ní kẹ́bọ̀dì náà mú throw back picture rẹ̀ wá kálukú ó mọ ibi tí yóò kù sí ṣùgbọ́n wọ́n ní ká lọ wò ó síra wọn. Wọ́n fi ṣàkàwé gbé sẹ́gbẹ̀ẹ́ sáwọn ilẹ̀ míì wọ́n tún fún alápẹ̀rẹ̀ àwọn èèyàn bíi méjì pé ẹ lọ wò ó síra wọn. Mo wá ń sọ fún wọn pé àṣebí lẹ́nu lọ́lọ́ ilẹ̀ nìkan ń sọ fún wa pé ààrẹ o àwọn náà máa ń gbìyànjú débi pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní wọn a máa rìn láti ilé lọ sí ọ́fíìsì ìyẹn nílùú Àbújá kódà tí ẹ bá ń lọ wọn ì lo convoy wọn ì lo escort wọn ra máa yan bọ̀ náà ni pé wọn lọ bí iṣẹ́ ẹ mọ́kùnlẹ̀ gbé mọ́tò àwa mọ bó ṣe jìnnà síra wọn sí àbí olóyè Sanni. Ẹ̀yin náà gbọ́rọ̀ hùn.
1: Mo gbọ́rọ̀ hùn kò dẹ̀ síbi tó ń sọ kí mi ò mọ̀.
0: Nílùú Àbújá.
1: Bẹ́ẹ̀ni ẹni wàá sọ̀rọ̀ ọ̀kan. Ẹni tó sọ̀rọ̀ yẹn káàkó sọ ọgbẹ́ kánà tán.
0: Kánà yẹ
1: Zakius
0: Adedeji NRS chairman.
1: NRS chairman. Bí mo kò tó lọ sọ lọ́jọ́ yẹn jọ Sunday. Ìsọkúsọ ọ̀rọ̀ gbáà ni.
0: Ìsọkúsọ ọ̀rọ̀ náà.
1: Ó ní pé ààrẹ máa ń rìn láti ilé lọ sọ́fíìsì ni. Ìbéèrè tó yẹ ká béèrè ni pé ṣé bá sọ̀run láàrẹ ń gbé.
0: Tí wọ́n lọ ṣiṣẹ́. Láàrẹ
1: máa ń rìn lọ sọ́mí.
0: Ká fi ṣàkàwé.
1: Ká fi ṣàkàwé ìlú Ìbàdàn.
0: Bàṣọ̀run sọ́mí jìnà
1: lọ. Ṣáàrẹ̀ ń gbé ọjọ́ ó wá rìn lọ sí onígàmbàrí ni.
0: Onígàmbàrí náà náà sẹ́.
1: Inú aṣọ rock ilé ààrẹ rèé ilé iṣẹ́ ààrẹ rèé.
0: Bí àpẹyàn wà ní compound
1: bí. Ó wá ní wípé ààrẹ ò gbé mọ́tò. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ààrẹ pé bá ààrẹ ṣe jí ààrẹ ò kọ́kọ́ gbé presidential jet ná pé kó gbé látòrí bẹ́ẹ̀ díẹ̀ pé kó gbé sínú yàrá kóun lọ́wẹ̀. Nǹkan ńlá ààrẹ ṣe fún wa. Pé ààrẹ o kò ní kọ́kọ́ lọ gbé ọkọ̀ ojú omi wá.
0: Ìyá àti ìjọ kìnìyàn náà àbí escalade.
1: Àbí escalade ìyá àti wà ń bẹ̀. Náà ààrẹ yìí nìkan náà ó ra yacht. Ààrẹ yìí nìkan náà ó ra escalade. Escalade náà wọ̀ tàwa ẹ̀ Làbújá federal government. Ààrẹ ra presidential jet tuntun.
0: Tuntun.
1: Wọ́n ní tuntun ni ṣùgbọ́n bàtà wá ṣèwádìí wa gan ọkọ̀ 2009.
0: Ìṣe latest.
1: Plane 2009. Ìyẹ́tàn ni pé kò dámọ́ 2005. Ìyẹ́tàn fi di 2009.
0: Ó jìnnà síra àwọn jẹ́ 4 years.
1: Ọdún mẹ́rin ní 2024. Aláàkọ́ nìyẹn. Ẹlẹ́ǹkejì. Àdìbẹ́ $100 million náírà. Nígbà tá a wá ṣe ìwádìí tiwa. Èyí tó tún jẹ́ 2012 tó tún sí ní ẹ̀wọ̀n ọdún mẹ́ta. Àbálówó tó wọ $50 million.
0: Bí àyàn wà ó ṣe.
1: Èyí tá ara yẹn àwa ní ẹnì kẹta àbẹ́ ẹnì kẹrin tó máa lò. Ṣé kò tiẹ̀ rí bẹ́ẹ̀ jet kan presidential jet. Ìjẹ́ ohun tó wá ṣẹlẹ̀ báyìí. Òmìnira sábà lù mọ́ gan. Ti tẹ́lẹ̀ tán ni kò dá yẹn gan náà lò. Wọ́n tún wá sọ bẹ́ẹ̀ kan lójúmọ́ láàrẹ̀ ń jẹun. Ìbéèrè tó yẹ ká béèrè pé ṣòun lọ́mọ ọ̀dọ̀ ààrẹ tó ń dáná fáre ni.
0: Pé ká lè mọ̀ bí
1: ọ̀rọ̀
0: Nàìjíríà ṣe ká
1: rẹ̀ lára. Àní ṣòun lọ́mọ ọ̀dọ̀ ààrẹ ni tó ń dáná fáre ni.
0: Ó súnmọ́ ààrẹ dáadáa
1: ní ọ̀ṣẹ́. Ilé ààrẹ ló ń gbé tó ń dìtà fáre.
0: Ó sì
1: tàbí. Àwọn ọ̀rọ̀ kọ́kọ́ àwọn ata àwọn òru lásán ni. Ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ tẹ́ pé ká níbi tí ìlú ti dáa ni. Ó yẹ ká náwó àbùkù sí ẹ. Ó ní ìjọba ti pa ó bẹ̀rẹ̀ sí ní ká pàṣẹ
0: kéjì
1: tó wọ́ ìjọba ti fi ga
0: sókè sí. Àwọn tí ò rí ibi tí nǹkan dá tó ṣe
1: ta. Ẹ ṣe. Ìjọba yìí fi póun fi táàkì pa ọmọ ìlú yangàn. Torí tábàlẹ̀ gba tax. Tax man is just a mere tax man. Kò ju yẹn lọ. He is not in kò bá wọn ṣe policy kò bá wọn ṣe kankan. Iṣẹ́ tiẹ̀ ni pé
0: owó orí
1: o lọ́dọ̀ àwọn ìlọ́wọ́gbà kò gbé owó orí wá.
0: Tán lọ wọn lọ́wọ́ gbà ni.
1: Diẹ ta gba lọwọ awọn ọmọlu yi o nkan rẹ gbẹtẹ ta fi sere diẹ to wole a manage dada gbogbo anfani to ye ka awọn ọmọlu ri na ri lori diẹ ta gba lara won ki se pe ki jọba ma yangan lori pe e fe fun wa to mi ateje awọn ọmọlu e fun gbetan awọn ọmọlu a bere pe ki le fowo se e ba soro kan sa Lagos Calabar
0: Badagry
1: Sokoto ati Neo Fund lẹ́yìn mẹ́ta yẹ̀ lùgbọ́rọ̀ mímọ̀ lẹ́nu
0: wọ́n ṣe orísìírísì àwọn olóòna mìíràn àbí nǹkan àbí
1: tẹ́tìgbà
0: grants
1: lọ́tún lọ́sì
0: náà
1: mi ò ní Minister for Finance to ba ti wa do policy coordination awon te ma bu so gan yen yato si Zakios te bi nti e leyin tax ko mo kan ti kan bo se ran ijoba nti e
0: ha won ti
1: Minister for Finance o lo ran country won bi pe bo le na subsidies oniko fo ni ojo die o ko se o tin lo bi o se keji abi nkan bayi ojo die o ti pe o soro kan loju ese bi o la won na lori Neo Fund alakoko ni wipe Neo Fund fun rare gan controversy po lori mo follow but la won disburse o
0: lofo
1: gba mi egbe ba ti se 90 billion at the next week 60 billion at the total 120 billion won se kan laarin weekend to lo yi ba mo se so 322 billion na so 303 billion ka bi yan se be EFCC lo ngbe owo fun Neo Fund ko si an but Neo Fund bere EFCC lo ko gbewo jade fun won e 50 billion re le ma fi wo kan nigbati Taiwo Idile ma soro o ni subsidy gains on artificial Neo Fund nkan te je pe owo baranda te EFCC gba
0: owo baranda
1: te EFCC gba gbewo lowo EFCC gbewo lowo ti ni
0: no
1: won gbewo lowo ti en to se yahoo to kowo ijoba to se gbe je mo te ba ati egbe bon ko awon ton kowo ijoba je a mo ko awon yen mo ṣùgbọ́n àwọn tó ń ṣe ìtẹ̀kùtẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ohun mọ̀ ni wọ́n kó tọ́fi ṣe Neo Fund kókó ni wípé nígbà tí yàrá ìdọ́wà ń ṣe ìjọba ìṣe gbogbo ọ̀lú dẹ̀rí kí gbogbo bọ́jẹ̀tẹ̀ fún 2009 5.3 trillion as you know, economist, the economist, international journal to one in London, one like to call with Lura Nigeria, only do Nigeria and low year, Momo. I never got an attack, I never got an office, I never shake a machine. She, Jackie Ludin, one it be Uri Company, Louis Nigeria. See if he booked Guaraja, two to Guaraja, when Nigeria gone, you give a chagori. Be ijoba ti gbe contract $20 billion fun ne kan laarin odun meta
0: feni kan soso
1: ori kan gbere akora ni koko be te ba ri si alawo fun ni sugbon Nigeria no bi si oni Nigerian citizenship lo to alawo fun ni imule are pam pam ni
0: eyan are
1: are feni are so
0: alasiri are
1: oni gbe alasiri mi eje mi gangan be omo iya mi to be won ajo ju ju e bo is my partner in therein ba re se pe niyan
0: òun ní jẹ́
1: bẹ́ẹ̀ àwọn tàǹkan láyà kiri ni bára ṣe sọ ni my partner in daring bára ṣe sọ ni daring bára ṣe máa jọ ń dẹ́ẹ̀ká gíra gbá láyé
0: bẹ́ẹ̀ ni where you see me you see
1: àwọn kan ní bí tààrẹ bá kúrò tààrẹ lọ france bílẹ̀ lààrẹ lọ dúró sí ní france yọjọ wà pọ̀ ní france ní ẹniyẹn nìkan ti gba contract $20 billion lagos calabar onìkan ni sóko tó bá dà gírí onìkan ni gbogbo deep sea project tó ń ṣe nílẹ̀ kí onìkan ni port tó ti lọ yáwó sí ọwọ́ àlàrà tó tún máa ṣe mpa ẹni dẹ́rẹ́ báyìí ààrẹ fẹnu ara ẹ̀ sọ pé ìjìnlẹ̀ mẹ́ni ṣáàtì wa mọ ẹni tí ayé wọn gbé contract fún ṣe ṣáàlì ṣọwọ́ jẹ́ àgbègbè fẹ́ ló ń gba contract ni
0: àbá rẹ̀ ló ń gba contract fún ara wọn.
1: Lagos Calabar tí wọ́n pariwo tán pariwo tán pariwo márùn-ún ṣe yìí lóòótọ́ àti lódodo kí nìyẹn wà nínú master plan nàìjíríà.
0: Truly
1: ó wà ń bẹ́ ṣùgbọ́n méjì èmi wá rí fàyọ nínú ẹ.
0: Okay.
1: Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ni pé nǹkan tó nílò owó ìjọba pọ̀ ńlẹ̀ ọ̀nà wà tó bẹ̀rẹ̀ láti Èkó kan náà Èkó àkété wa yìí náà tó lọ sọlẹ̀ sí cross river.
0: Ọ̀nà kan ti wà ọ̀rẹ́dì.
1: Wọ́n pe ọ̀nà yẹn ní East West Road láti Èkó ọ̀nà ló jáde sí Jẹ̀bú-òde láti Jẹ̀bú-òde Ṣàgámù Dúákàrí èjì yẹn ọ̀rẹ́ Benin bypass. Mo sapẹ́lẹ́ tẹ́fẹ́ lọ gba ti Bayelsa River sí wọlé tẹ́fẹ́ gbà kejì ẹ wọlé Igbo Onitsha láti Onitsha ẹ mú òwèrè òwèrè padà sí Port Harcourt láti Port Harcourt by straight Akwa Ibom from Akwa Ibom to Rivers to cross river Jareba Benin. Bọ́ọ̀nà yẹn ṣe wà lẹ́nu yẹn ọ̀nà yẹn rí báyìí pàápàá ẹ kú nílé ní báyìí.
0: Lọ́nà kan tó ti wà nílẹ̀
1: tó wà nílẹ̀
0: tó súnmọ́
1: tọ́bẹ́ kì í ṣe bó súnmọ́ ìkẹ́kẹ́ náà jọ ń ṣe àjọ gbé yín kúrò lẹ́kọ̀ọ́ ẹ ṣe tún yẹn ṣe lówó tí ò ní pọ̀
0: kásẹ̀ fowó ṣe nǹkan mi.
1: Ẹ wá bẹ̀rẹ̀ tens of billions of naira per kilometer mi gbọ́rọ́jọ́ tí mo lélẹ̀ ayé. Ìkejì nínú master plan Nàìjíríà ibi tọ́nà yẹn ti bẹ̀rẹ̀ water corporation ní Victoria Island nǹkan tó wà nínú master plan Nàìjíríà nìyẹn. Àwọn tàbáníkà dárúkọ wọn dárúkọ wọn àwọn ilé iṣẹ́ tó ti lọ kọ́ ibi ìgbafẹ́ síbẹ̀ resort tó ń kọ́ síbẹ̀ tí wọ́n tú kalẹ̀ tọ́bẹ̀ ní bí $50 million ló fi ṣe tó ń ṣe síbẹ̀ tí wọ́n dẹ̀ tú ká yẹn. Nínú master plan ẹ̀tọ́ ni kó kọ́ síbẹ̀ torí kò sí pé nǹkan kan fẹ́ gbà kọjá ẹgbẹ́ ilé iṣẹ́ fún Gilbert Chagori ẹ wá dẹ̀ sún ibi títí ti máa bẹ̀rẹ̀ padà sí Èkó Atlantic tó gbé Gilbert Chagori lónìí. Tàdẹ̀mẹ́tọ́jọ ní òun lẹ gbé iṣẹ́ fún ilé ẹ̀ lẹ ti wá lọ bẹ̀rẹ̀ títí ẹjọ́ of what àǹfààní wo ni pé Lagos Calabar bẹ̀rẹ̀ láti Èkó Atlantic fún the average Nigerian kí gangan ni kó kó Èkó Atlantic.
0: Ṣé mọ̀ pé ọ̀rọ̀
1: ẹ wá lọ fà wá láti ibẹ̀ ìyẹn ni pé ẹ gbé iṣu àbí búrẹ́dì ẹ gbé ilé Ṣàgòrí lọ́wọ́ ẹ tún fún ní ọ̀bẹ náà ẹni kó pè bó bá ṣe wù ṣé wèrè lòun ni kò ní pe sọ́dọ̀ ara ẹni.
0: Ọ̀rọ̀ Lagos Calabar yìí à ń gbọ́ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń complain
1: títí tí ó ní drainage nígbà tí ẹ kọ́ ṣe kò ní drainage.
0: Wọ́n ló ó wà lára tó ń ṣokùnfà
1: erosion
0: flood Lekou báyìí presently.
1: Ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ fún yín. Alákọ̀ọ́kọ́ erosion ẹlẹ́ẹ̀kejì dèní lẹ́nu kò ní service lane lẹ́yìn tẹ́ ti fi bíi 30 billion ṣe kìlómítà kan kò ní service lane léni eléni yìí. Ẹlẹ́ẹ̀kẹta ni pé títí gan ti ń san.
0: Tí o sì pé.
1: Tí o parí. Èyí tó bá burú jù ń bẹ̀ ni wípé kíní yẹn máa ń kún wàhálà Èkó. Mo ti lo títì yẹn rí. Mo rẹ̀ fi Ọlọ́run búra. Mọ́tò tí mo wà lórí ẹ̀ jíìpù ni. Tẹ́bí kò yẹ ti ẹ̀ mọ̀ pé kíní kan dún bùrù. Ó ń dán títì yẹn ò dán.
0: Kò smooth. Mo yẹn sì máa da orí ẹ̀.
1: Dàdá ni. Bí mo ṣe ń sọ fún yín. Ṣẹ̀mọ̀ òkun rèé títì rèé. Wọ́n wá lọ gbọ́n iyẹ̀pẹ̀ wọ́n wá gbọ́n sí etí òkun wọ́n wá gbé títí ilé. Ṣẹ́dẹ̀ mọ̀ omi òkun ó ní kinní kan àǹfààní tó ń ṣe tí omi òjò bá ń rọ̀bọ̀ àwọn kan máa sọ nígbà kan pé tí omi kan bá ta wọn ní òkun wọ́n máa jáwé ìsọkúsọ lásán rẹ̀ inú ẹ̀ ló máa
0: ṣànwọ́nú òkun. Kò ní dà padà.
1: Òkun ní season tó máa ń ga. Ní season tó máa ń lọlẹ̀. Season tó máa ń ga làwà yìí.
0: Lásìkò jù.
1: Bẹ́ẹ̀ni ó dẹ̀ máa ga ọbí November December ni. January ó máa lọlẹ̀ gan-an tẹ́lẹ̀ bí tẹ bá súnmọ́ bẹ́ẹ̀ gan-an. Ibi tẹ́lẹ̀ wọn bí ìdákẹ́dẹ́ tẹ́tẹ́lẹ̀.
0: Èèyàn lè súnmọ́ bẹ́ẹ̀.
1: Kì í ṣe pé súnmọ́ bẹ́ẹ̀ ẹ tẹ́ni síbẹ̀ kò lè rú débẹ̀ láíláí. Bí náà kó báyìí gbọdọ̀ bẹ̀rẹ̀ àfikẹ́ súnmọ́ yìí. Bójú ò ṣe wá ń rọ̀ Lékòó ara pe won se drainage fun lati le eyi to ye ki omi fi san gba be wo inu
0: okun
1: lo omi wa gan pa si arin eko ko le san won okun en soro titi nigeria en be fun itech ta lo mo aso itech ile alaro awon ta awon to ye kan be fun wa a le ma daruko
0: no se ba ta ko itech
1: Japan kada kan do Julius Berger si ti Nigeria Harris si se ti Nigeria ona te be mi be fun gidigidi Nigeria yi Sagamu si Berger ona yan

0: rí
1: tó ń ṣe lọ́wọ́
0: báyìí
1: àbí wọ́n ti pàtì ni.
0: Bí ìjọba ẹ̀ṣẹ̀ ìdánkọ́ pàtì fún nǹkan bí ọdún kan àbọ̀ nígbà tó yá ọláwọn bí jáde nǹkan tó kù kí buhari fi pa lórí ọ̀nà yẹn tán bá dàbí ọlọ́kan jáde nǹkan nírọ̀ mú pa kò tó 15 kilometers.
1: Ó jọ pọ́nà yẹn ń lọ sí ìlọrin àbí.
0: Ọ̀nà yẹn jáde sí ẹ̀yìn takí lọ́hùn wọ́n mú lọrin straight lọ́hùn àti lọ́hùn wọ́n ṣètò ọ̀nà lọ́rin yẹn òdùmọ̀ṣẹ́ ló lè máa parí sí.
1: Òkè gbọ́dọ̀ ibi bíríìjì ibi ẹ̀yìn takí
0: yẹn. Nínú tó bá ti di bíi fẹ́ gọ́ọ̀mẹ̀ntì college.
1: Ibi gọ́ọ̀mẹ̀ntì college exactly. Torí bíríìjì kan wà wájú
0: bẹ̀rẹ̀ yẹn. Gọ́ọ̀nà yẹn parí sí. Gbogbo bíríìjì tẹ́ ẹ rí yẹn dúdú fúlàbà kankan yẹn RCC ti ṣe sílẹ̀.
1: Ojú ọ̀nà yẹn.
0: Kọ́kàn gbé ọ̀dà kódà ká ní wípé ìjọba Buhari ò lọ ni wọ́n ti gbàdé pé wọ́n ṣe ọ̀nà yẹn. Tí wọ́n ààrẹ ṣe pa mí.
1: Tí wọ́n kówó lẹ̀ ni.
0: Wọ́n ní bá ṣe ń ṣe wọ́n máa ń san fún wọn.
1: Mobilization
0: náà pé 25 ẹ̀nà débi kan wọ́n ti fi 25% mi. Wọ́n ṣe máa ń ṣe nìyẹn kí kàkàtà tó máa lọ sáà lọ́pàá lọ́dẹ jọ. Wọ́n ti grade ọ̀nà wọ́n ti fa dán wọ́n ti ṣe lo bridge lo fly over ẹ̀. Wọ́n ti grade ẹ̀ tán ọ̀dà nìkan ló kù tí Buhari fi lọ lórí ipò. Báyìí lè ṣe ọkọ̀ ọkọ̀ pàtì náà ojú bá ojú. Nínú ìwòye tèmi nígbà tá a ṣe ìwádìí títí pé bóni JRB ti wá a rí pé wọ́n ṣe constituency project fún Fẹ́mi Gbàjàbí àmì lábàtò jẹ́ speaker ní sùúrù lérè lẹ́kọ̀ọ́ constituency project ẹ wá lọ gbé títí ọ̀yọ́ ògbómọṣọ ọ̀nà tó so Ìbàdàn tó so south west mọ́ north west mọ́ north central ẹgbẹ́ fún ro company rẹ̀yìn ayé kí n parí ti Hitech ká tó kó lórí ẹ̀ ọ̀nà kan tí wọ́n Hitech ṣe láyé gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ Abiola Ajimobi nípínlẹ̀ Ọ̀yọ́ yìí ọ̀nà challenge CB express ibi school ìjọba nílẹ̀ ìdárúkọ methodist.
1: Ok lórí bíríìjì interchange
0: sí challenge àwọn tó ṣe ọ̀nà yẹn nìyẹn nígbà yẹn kò gbé ìṣẹ́jú kò pákó péréte kan títí yẹn dẹ̀ ń súnbẹ lórí ó ń yọ bí òrí ni ó ràn àwọn arábàdà ọmọ kan tí mo ṣe ṣíṣe èyí tó padà tó wá tún ti yẹn ṣe títí yẹn ń yọ bí eléyìí báyìí nígbà tó wá gbórí sínú òrùn Hitech ló ṣe.
1: Ẹ má tiẹ̀ ẹja
0: ẹ wá lọ gbé 750 kilometers láti Èkó sí Cross River ẹ gbé lórí company mẹ́rin lọ́wọ́ ẹ wá ní kò ní sí wàhálà. Federal government project ni minister wa ń sọ sí gómìnà ìpínlẹ̀ Èkó létí ní over the weekend minister for works Dave Umahi ló wá ń sọ fún Lagos state government pé Lagos state government ló máa ṣe service lane náà gómìnà kan sọ tí inú ni nígbà tí Umahi gan máa sọ̀rọ̀ gan ní gómìnà mú sọ̀rọ̀ mo rí pé ẹ má le ju o ẹ lè ṣe máa ṣe ni federal government project tẹgbẹ́ tẹ bá bí federal government lẹ́nu ibà tílẹ̀ náà lórí Lagos Calabar ni wọn ní Lagos state government ló máa ṣe.
1: Wọ́n ti wọnú ara wọn.
0: So tó bá dé Ògùn náà Lagos state government Ògùn state government ṣe service lane náà tó bá dé Ondo Ondo ṣe service lane náà tó bá dé Edo Edo ṣe service lane náà.
1: Àbí kò ní ṣe gbogbo service lane.
0: Tẹ̀tí kó tens of billions.
1: Tó ti jáde.
0: Fún kìlómítà yìí tá bá ní ká máa ṣe owó tó ti wọ títì yẹn ní náírà ó ti ń súnmọ́ 10 trillion. Mo lè máa ṣe fún ilé ẹ̀yọ kọ̀ọ̀kan. Bọ́lá kí lóòní Abu Dhabi lè fẹ́ sọ ní àbí ti Germany àbí ti president kan tó kẹ́bàdé ni mo mọ̀ pé àwọn ará bí yìí ọ̀tá wa ni ṣe wọ́n wùwà bí ọ̀tá sí wa. Nígbà tí wọ́n ọ̀tá ni wọ́n. Nígbà tí wọ́n kọ́ award contract yẹn èyí mo fẹ́ nu mi sọ ní September 2023. Wọ́n ní pé ṣíṣí owó ìjọba ò ní wọ̀ pé Hitech ibi tí a ká ti máa fura rèé o pé tí wọ́n máa parí ti yẹn gbẹ̀yìn gbẹ̀yìn kan lè ṣe wá o. Wọ́n ní pé Hitech ló máa ṣe títí pẹ̀lú ara Hitech. Ìbítákẹ́tì ti olówó ṣe nǹkan mẹ́yìn òye mi.
1: Wọ́n wá gbowó.
0: Pé ká máa wò pé ìjọba fẹ́ ná kọ́ bọ̀ lé lórí. Pé tán bá wá ṣe tán o Hitech àwa gbé tó géètì lé fún 30 years. 1,000 ẹ̀ ni tó fi orí ẹ̀. Ẹ kọ̀ lọ báyẹn padà bá problem tí ó nìyẹn tó 2,000 nìyẹn. Wọ́n dẹ̀ máa gbé tó géètì sí state kọ̀ọ̀kan jẹ́ tó géètì mẹ́sàn-án láti Èkó dé Cross River. Hitech dẹ̀ máa gbà lọ.
1: For 30 years.
0: Parallel tún gbọ́ Tony the Mr. President has graciously released 1 trillion naira. Bẹ́ẹ̀kọ́ lọ fi wúlẹ̀ wò náà. 1 trillion naira. Lẹ́yìn ìgbà yẹn trillion tó ti wọnú kinní yẹn. Ọlọ́run nìkan ló lè ṣe.
1: Ago 11 ààbọ̀ ti kọjá ìṣẹ́jú kan.

0: ọ̀rọ̀ dẹ̀ ṣe kò ta fẹ́ sọ. Àwọn ọmọ Nàìjíríà náà sì dẹ̀tílẹ̀ wọn gbọ́ wa. Àwọn náà tún fẹ́ dá sí. Ọ̀rọ̀ wedding ló gbé wa dé gbogbo ibi tá a lọ.
1: Wedding yẹn nínú ìwòye tèmi yẹ kí ààrẹ pe gbogbo àwọn gómìnà bọ́wọ́ta ni. Kódà kó kúrò ní náà torí káwọn kan tó bẹ̀rẹ̀ sí ń dárò ìdáṣà. All 36 of them. Ẹ kìíní yìí dópin. Tá a fẹ́ ràn yàn lọ́wọ́. Ẹ ṣe báwọn olùṣe máa lo owó. Ká máa lówó lọ́wọ́ wọn á fẹ́ ra wọn.
0: Tán bá ṣiṣẹ́ tán rówó.
1: Tán bá ṣiṣẹ́ tán rówó máa fẹ́ra wọn.
0: Bó sì ṣòwò náà ṣe.
1: Máa fẹ́ ra wọn. Ẹ dáṣẹ́ sílẹ̀. Káwọn aráàlú lówó lọ́wọ́. Bá ti fẹ́ra wọn ọkàn yín.
0: Ẹ já wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun.
1: Ẹ ṣe ìpínlẹ̀ yín.
0: Ọmọ ìlú wo ni?
1: Iléṣà.
0: Ok. Ẹ já wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun.
1: Iléṣà Nàìjíríà.
0: Èmi ti fanti mo fẹ́ fàyọ.
1: Iléṣà nínú Nàìjíríà.
0: Nínú Nàìjíríà. Kò sí wàhálà. Election Ọ̀ṣun ti dé tán. Mo kàn mú ẹgbẹ́ òṣèlú mẹ́ta Accord, ADC, APC. Àwọn tó kù mi ò fọwọ́ rọ́ wọn ti sẹ́yìn o. Ṣùgbọ́n kákan
1: àlesàlógún ẹ̀
0: káṣá mẹ́ta yẹn àwọn tí wọ́n ṣe tán láti fi gbàgbàga. Oríṣiríṣi ti ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan méjì ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
1: Ẹ lóṣù méjì. Ó ṣẹ̀ṣẹ̀ ń di gbajúmọ̀ láàrin ẹjọ́ mẹ́ta yìí ni. Nǹkan oṣù méjì nìkan ti yẹn mẹ́rin.
0: Ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ìyá kan tún ṣe rálì àbí ṣe ìwọ́de láàánú àbí jẹ.
1: Àná ni aláàánú.
0: Wọ́n tún ṣe rálì pé kìíní kan ṣe
1: kìíní kan. Pé ó tó tẹ pààyàn, ó tó tẹ àrẹ́sì tèyàn, ó tó tẹ
0: yìí. Tàná pa tàná. Ta ló ń pààyàn.
1: Àwọn tán ti pa ọ̀ṣẹ́ máa kà mọ́ kọ́ ló ń tu àwọn ara àwọn tí wọ́n ti pa nínú.
0: Àgbáriwo rẹ̀ wọn sọ̀rọ̀ síta.
1: Ẹyin lẹ̀ tẹ́tí sí wọn pariwo.
0: Wọ́n pariwo.
1: Wọ́n pari wọ́n kí gbàjarè wọn lọ́gùn tó.
0: Pé wọ́n pa àwọn èèyàn wọn.
1: Oyin kan burúkú ṣá wọn.
0: Ta ló pa wọn? Kí náà pa wọn fún?
1: Ẹ̀ṣẹ́ ṣáájú àkókò òṣèlú. Wọ́n para wọn. Àkókò ìdìbò dé. Wọ́n para wọn. Kò sí àní-àní bẹ́ẹ̀. Torí òṣèlú ni ṣe para wọn. Ìjẹba mọ kinní kan. Lótìtọ́ àti lódodo. Kì í ṣe wípé ẹgbẹ́ kan péré ni wọ́n pa. Ṣùgbọ́n nínú ìwòye tèmi àti ìwádìí tí mo ṣe. Mi ò tí ì dídọ́ pé wọ́n pa ọmọ ẹgbẹ́ òṣèlú ADC kankan.
0: Wọ́n pa ọmọ ẹgbẹ́ òṣèlú.
1: Mi ò rí pé wọ́n pa ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kankan. Wọn pa ọmọ ẹgbẹ́ òṣèlú APM kankan nínú ìwòye nínú ìwádìí tèmi o. Àwọn tí wọ́n pa jù tó bó lọ sí bí ìdá 90% àwọn tí wọ́n pa àwọn ọmọ Accord ni.
0: Ni wọ́n pa.
1: Bẹ́ẹ̀ ni.
0: Lẹ́yìn ẹ̀.
1: Ìdá mẹ́wàá tó kù àwọn ọmọ APC.
0: Tí n tẹ́ ń sọ báyìí ni pé Accord àti APC ni wọ́n jọ ń dojú kọra wọn.
1: Mi ò mọ ẹni tó ń pa wọn. Ṣùgbọ́n ẹni tí wọ́n pa ni mo sọ fún yín. Ẹ̀yin lára máa wò wípé tí wọ́n máa ń para wọn ta ló ń pa wọn. Ṣùgbọ́n kókó ni wípé téèyàn mẹ́wàá bá kú. Accord mẹ́sàn-án kú. APC kan kú.
0: Àwọn olówó ń ṣe kú. Sáwọn APM àti ADC ni wọ́n ń ṣe bẹ́sẹ̀ bẹ́ẹ̀ báwọn.
1: Bóyá wọn kíukíukíu. Ṣùgbọ́n ta bá ní ká máa di ọ̀rọ̀ tí A sọ.
0: Àti
1: bí kábísẹ̀bẹ̀ ti bí. Nígbà tí Accord sọ̀rọ̀ wọ́n lé APC lọ́n pa wọn.
0: Wọ́n pa wọn lọ́mọ.
1: Bẹ́ẹ̀ni. Nígbà tí
0: APC náà wọ́n sọ.
1: Wọ́n lé Accord lọ́n pa wọn. Sọ ta bá gbé lórí yẹn àwọn ló ń para wọn
0: ni. Àwọn méjèèjì ni kájọ wádìí.
1: Àwọn méjèèjì kọ́ lọ tanná wo di. Ṣùgbọ́n nǹkan kankan tí wọ́n ti wá sọ tó dẹ̀ jẹ́ wípé ó ń jọ bẹ́ẹ̀ ni pé ilé iṣẹ́ ọlọ́pàá dà gan. Ṣé mọ̀ tí ilé iṣẹ́ ọlọ́pàá bá dà gan.
0: Tán fi ìsapá kan.
1: Ọ̀kan lẹ ti máa mọ̀. Inec bá dagun ọjọ́ ìdìbò lẹ tó mọ̀. Ó dà lẹ́yìn tán bá dìbò tán. So àti lè sọ̀rọ̀ lórí Inec báyìí bóyá wọ́n dagun àbí wọ́n dagun. Ṣùgbọ́n fẹ́ gba Inec yíyànjú kan. Ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ìpínlẹ̀ kékeré o. Nǹkan lè yan láti ìpínlẹ̀ Ọ̀ṣun. 1983 tí ìjọba àwarawa dàwó. Òǹdó ló ti dàwó. Ajásin àtàwọn obìnrin owó. Nǹkan tí wọ́n fà ń bẹ̀ yẹn ló lè ṣe gàrí lọ. Mo fẹ́ rọ iléeṣẹ́ ọlọ́pàá àti Inec ìgbé kí wọ́n má ṣe nǹkan tó máa jẹ́ kí á pàdánù dẹmọkírésì tá a jà fún yìí. Bàbá tèmi sun ọrùn ilé ó sún àtìmọ́lé dẹmọkírésì Nàìjíríà. Bàbá tèmi gangan.
0: Wọ́n sún àtìmọ́lé.
1: Pòlítíkù di tèmi ni.
0: Nítorí òṣèlú.
1: Lórí ìjà dẹmọkírésì.
0: tori pe a n se ijoba awara wa
1: bẹni laye abacha aba temi so gba mi o fe je ka padanu nkan ta je mo se ma so democracy to buruju o san ju mi se to da ju lo odo ni mo fi le so
0: mi democracy da
1: o da awon ika yen kan le wa le wa je ka ra anfani e je o ṣùgbọ́n mo fi gbọ́ ẹnu sọ pé democracy dá mẹ́ẹ̀ká
0: padà
1: ṣùgbọ́n tí democracy bá fẹ́ dá o tí àwọn tí yẹ kí ó dá síjọba fẹ́ dá síjọba nǹkan kan kan máa wá kí ní ẹ̀dẹ̀ ni pé kí àwọn alágbádá má ṣe dáadáa ọ̀rọ̀ bàbá ń gídà ní kí sọ̀rọ̀ mi kò fẹ́ sí kù tí wọ́n ṣe nàìjíríà yìí àyàfi ti ṣonẹ́kàn tàfi ló ṣonẹ́kàn lọ tí bàbá ń gídà bàbá wọn dá sí nàìjíríà ó ní wípé ológun tó bá fẹ́ gbàjọba ìkankan kan ló máa ń wá kí ni ìyẹn pé ìlú ò fẹ́ràn
0: ẹ̀tọ́ wà lórí òye
1: bẹ́ẹ̀ ni bí tí alágbádá ò bá ti ṣe dáadáa ó ti ṣí ààyè sílẹ̀
0: fọlọ́gùn
1: láti wọlé ni ológun tí wọ́n dẹ̀ níbọ̀jẹ̀ tó fẹ́ gbàjọba lọ́dún ọdún tó lọ tó àṣírí wọn tú nǹkan tó ń sọ náà ni pé nǹkan ò ṣẹ̀nu rí nàìjíríà ló sọ àwọn adídìí ẹ̀ lèmi ṣe ń rọ
0: àwọn tó ń bẹ lórí òye
1: ẹ ṣe dáadáa mi ò fẹ́ o mi gbàdúrà fún ọ ọlọ́mọ ẹ̀kọ́ ṣẹlẹ̀ o ṣùgbọ́n
0: ka má fún wọn láàyè
1: àìṣẹlẹ
0: ó wà lórí
1: àwọn ará ayé ṣe dáadáa rárá ọrùn ṣe wá dá sọrọ ayé.
0: ká mọ jẹ kí àwọn ológun ó rí
1: ṣe
0: má ra àyè pé àwọn
1: èèyàn
0: ń kọ̀pléènì
1: bóyá
0: torí ẹ̀ náà ṣe tún fowó kó
1: oṣù wọn. nípínlẹ̀ ọ̀sùn ẹ má jẹ́ ká jẹ́ kí ọ̀fọ́n tọ́sí bẹ́gìrì nǹkan táwọn èèyàn bá dì ṣẹ́mọ̀ àwọn ará mi ìbú inec ní èkìtì báyìí. ẹnẹ kò jẹbi lẹkìtì àwọn ará èkìtì fún ara wọn
0: na dìbò sí
1: na gba 15 pa
0: ni o 15,000
1: wọn làwọn gba 15,000 àyẹ̀tì dìbò
0: àrífọ́n àwọn
1: ọmọdé ẹnẹ kìkọ ló jẹbi àwọn ará ló jẹbi
0: ṣùgbọ́n tó èyàn ọ̀sùn tó fẹ́ wáyé
1: ọ̀sùn 15 pa ò lè wọ́ọ̀kì lọ́sùn
0: èlò ní wọ́ọ̀kì
1: owó ò lè wọ́ọ̀kì lọ́sùn kí wọ́n má tún ìbò
0: àmọ́ bó àyè sọ pé wọ́n ní àwọn kan náà tún sanwó
1: ṣe fáwọn wọ́n ti bá lórí 100,000 kí báyìí
0: 100k
1: 100k per vote lọ́sùn báyìí.
0: mo ń bọ̀ hello.
2: ọmọ bàbá olómi.
0: hi chief dọ́làhàn.
2: ọmọ bàbá olómi.
0: ẹ káàbọ̀ sà.
2: pàdé mi tó ṣùọ. olóyè kan ní.
1: my brother sà.
2: ẹ kúṣẹ́ o.
1: iṣẹ́ ìlú ni sà.
2: ẹ kúṣẹ́. ẹ kúṣẹ́. ẹyẹ rí ọ̀rọ̀ olórí wa àti egi bẹ ṣìgáórì yóò yéèyàn ṣé àwọn pé ṣìgáórì yìí ó bàbá ṣàṣì pàdí àbáṣà dẹ̀yìn.
1: wọn ló bá gbé wọn lọ switzerland.
2: láyé àbáṣà wọn jọra yáàtì náà ni.
1: bẹ́ẹ̀ni.
2: wọ́n jọ ń jẹ àyíká kiri ni.
1: bẹ́ẹ̀ni.
2: inú ẹ̀tọ́ àwọn tàǹtọ́mọ́dẹ̀ ń jọba olújọ ìnàdẹ́ kò tó kiri sáìtì ìjọba ìjọba àbáṣà ń gbà yẹn àmọ́ wọn tó fi pẹ́ ìjọba àbáṣà.
1: bẹ́ẹ̀ni.
2: tẹ bá tún wá rántí abubakar atiku tó ṣe pé mínísítà budget sìn yìí pàdé àbáṣà náà ni o.
1: atiku bagudu.
2: tájà fún ìjàre even prison bí òṣèlú wọn. atiku ò gbẹkìlẹ pé ná.
1: bagudu bagudu.
2: òun ni mínísítà budget àbí nǹkan sìn yìí o.
1: bẹẹni.
2: pàdé àbáṣà náà ni o.
1: bẹẹni.
2: wọn jọ ń lọ́ndà owó gbà yẹn náà ni
1: o. gbogbo owó jáàsì tó ń gbé padà wọn lọ gbé lọ fún àbáṣà.
2: so wọn rẹ jẹ pé àwọn tíjọ iṣẹ àwọn kan wá ń fi site náà wá fi jọ dé pàdé nìkan yìí ṣé àwọn kan ìgbà tí ó ń lọ uk university ṣe bẹ ṣìgárì tẹ̀wọ́n lé wọn lọ. ìgbà tó ń lọ uk university wọn ni wọn gba kọ́tà ìgbọ́n bẹ́ẹ̀ ṣe kíńkàn.
1: ti dubai gangan.
2: ó tẹ̀lé wọn lọ ní àwọn kíńkàn lọ́sọ̀ọ́sẹ̀ project yẹn náà fún. ṣìgárì náà wọ́n tún project yẹn fún o ti kíńkàn tó ń bẹ́ẹ̀ ṣe sọ fẹ́ràn pé ṣìgárì náà wọ́n tún wà lára tó máa ṣe o. ọlọ ṣe rí nǹkan níbi sọ pa ti massive so àwọn gbọ́dọ̀ ti give examples lẹ ẹ máa ló tó wọ.
0: ẹ ṣeun sá.
1: èmi ń rọ inec àti police.
0: lọ́sùn
1: wọn wípé pàdánù democracy yìí kí wọ́n máa ṣe nǹkan tó lè mú wa pàdánù democracy tó ló máa dùn mí gan. máa dùn mí gan.
0: ọ̀sùn lọ́sùn saturday ẹ̀nà ti ń gbowó kiri.
1: ọmọ ọ̀sùn ọmọ ọlẹ́ṣà ni mi.
0: ọmọ ìlàlẹ̀ mi.
1: mo mọ̀ tẹ́tẹ́lẹ̀.
0: ok
1: ọmọ ọ̀sùn lẹ́yìn fi ọmọ nàìjírí wọ́n dẹ̀ ti ń sọ wípé 100,000 ń gbé káàkiri báyìí.
0: awon wo lo n gbe owo kiri
1: mi fe da oruko sudan me bi osilu on e gbe osilu bi olu mo be se ro lokan yin ta ara
0: mi ro lokan
1: ani be se ro yen na ni ta ara le de n ro won ti mi osilu to n se won ni 100 pa
0: apc le so yen o
1: eh le so be
0: abacord
1: eh le so be
0: adc
1: eh le so be
0: apm
1: won ni 100 ayan le wo tan fe na
0: apm o le wo tan fe na governor sey makinde ni presidential candidate
1: kalu ana olosun e lo re
0: ta gomina le kowo le fun
1: ah to gan mo bi to ba bon ile ba gan bi afi ko ri bon yi ni o mo kan ti de le fun o mo
0: hello
3: ah e ma kwese
0: e seun sir
3: o ki baba wa to kwese
0: e seun
3: o je ki baba wa na nbe yen le ka tan ni
1: e ka ro baba di oye
3: e lo gbo na ko re jara ile
1: amen sir
3: iyan
1: yun lenu re o baba
3: baba wa ila ile ilogun
0: ah e mo logun la o
3: eh de go ji ako yo dara ko ni je ji
0: amen josa
3: e lo gbo olohun ko ni re ye yo ma ti yi se ade yo ni segun lo ko mi o la dari kon le
0: e seun sir
3: e ri igbo ti nbi tel ti o tele losun ni ojo ta ide tin boy àdúrà mi ni pé pẹ̀lú ògbó ọlọ́run kò ní sí làdìgbò kò ní sí wàhálà
0: àmì
3: bàbá wa olóyèlé kankan ní ti mẹ́nuba kankan bẹ̀rẹ̀ yẹn sí ilé ẹ̀ka ní 1983 ẹni tó ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́run ìjọ ṣẹlẹ̀
0: báyìí
3: àwọn ará ọ̀sùn kí wọ́n bá lajú wọn lẹ̀ dáadáa tí wọ́n bá gbowó wa ẹ̀ dáa ṣùgbọ́n ẹni tí ọkàn yín fẹ́ ni kẹ́ẹ̀ dìbò ara owó wa náà ni à ń kó kiri arawo wa ni a n ko kiri owo n bẹ lọwọ ààrẹ gidi ẹrí ààrẹ kan n ha owó fún gbogbo wọn ni pé ẹ máa lọ ẹ lọ máa bó ṣe wù yín bẹ kí wọn fẹ fowó rà kò sì ní rí bẹẹ pẹlú ògbó ọlọrun
1: kò ní rí bẹẹ
3: ẹyin ará ọsẹ láti yílẹ dáadáa ẹlá ojú yílẹ kẹta ọsẹ sí yín dáadáa ẹ tó bá wù yín kẹ ẹ mà tó ṣe dáadáa ní kẹ ẹdìbò fún bí wọn bá gbowó wa ẹ gbà á torí àwọn òní sọmọ ọsùn Adeleke ń ṣe à ń gbọ́ gbogbo ẹ̀. Tí àwọn jẹgúdú jẹrá ìbá wọlé owó ṣẹrere yẹn wọ́n sọ pẹ̀lú
1: òyìnbẹ̀wájú.
0: Ok ẹ ṣeun sá.
1: Ọlọ́run ta lè sọ lórí rédíò sá. Wọ́n ní bá ṣe ń gbé kalẹ̀ sá. Ṣé rí wọ́n ti ń pè láti ilé. Ṣùgbọ́n àwọn aráalé tó ń bá mi sọ̀rọ̀ o, wọ́n láwọn ò gbà owó yẹn. Màá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ tí Babadéoyè sọ. Ẹ jù ẹ má gbowó dìbò kó ṣe bẹ̀.
0: Àwọn oníkan gbà.
1: Kọ́ máa gbà. Ṣẹ́mọdé. Owó èpè ni.
0: Tán bá gbà lọ́wọ́ wọn.
1: Mo ti gbọ́ nípa bọ́n ṣe ń ṣe owó yẹn. Wọ́n fi ẹ̀nà lásán ṣẹ́ ìpè ẹ̀. Wọ́n máa ń gbé nǹkan sílẹ̀ tó máa ń tọ ìpè lórí bọ́n ṣe ń ṣẹ́ ìpè ẹ̀.
0: Ṣé bójú táyé náà ti ń pin o?
1: Ṣé ojú táyé lówó ti wá ni?
0: Sọ kán tó kó jáde.
1: Kán tó kó jáde. Nǹkan tí wọ́n ń tọ ìpè lórí tẹ́gbẹ́ ìbò tútù dẹ̀ ń hó. Nígbà tó bá ń gbá epo ẹnìkan tí wọ́n gbé fún méjì ni nílùú mi ilé ṣáà ní ọdún 20 méjì ìkan ń gun ọ̀kadà lọ bílẹ̀ wọn mọ́kàn tó gbé ọkọ̀ gí lókè ni torí kò
0: lọ́mọ ẹni tó gbowó
1: ọmọ tó kò pín bó ṣe ní kò pín.
0: Òkè òun gba general owó
1: bẹ́ẹ̀ ni
0: ó ẹ̀ kó split ẹ̀.
1: Wọn mọ́kàn tó gbé ọkọ̀ gí ni ìkejì fún ara ẹ̀. Ọ̀sẹ̀ yìí náà ni ó náà kẹ́ ìdédá kí ó lọ. Mo fọlọ́run ṣe rí.
0: Àbúkàn wà coincidental.
1: Kó wà coincidental lọ.
0: Ká má gba owó.
1: Méjèèjì wọn lè ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn méjì yẹn ṣe owó yẹn bọ́ṣẹ̀ ẹ̀ máṣe nìkan ṣe ṣe.
0: Ẹnìkan
1: mọ́ kan sẹ́wọ̀n ọmọ kan tó gbé láti ibi tó wà tó ti ń gun ọ̀kadà lọ. Wọ́n kẹ́ ìdédá ọ̀kadà bá tiẹ̀ lọ. Wọ́n ti kọ́ gi lókè ni. Nǹkan tí mo kì í ṣe pé ọ̀rọ̀ ìlú mi mo sọ yìí.
0: Nílẹ̀ṣà.
1: Nílẹ̀ṣà.
0: Nípínlẹ̀ Ọ̀ṣun.
1: Ní Nàìjíríà.
0: Ka ẹ já gbà pé hello.
4: Hello.
0: Yes ma.
4: Ẹ káàárọ̀ sá.
0: Ẹ káàárọ̀ ma. Orúkọ yín àti bí tẹ ti ń pè.
4: Mo ti rí ẹ̀rí bàbá méjèèjì fẹ́ wá fẹ́ yàn.
0: Ẹ ṣàrọ̀ wa.
4: Ọpọlọ yìí ò dáhùn lórúkọ Jésù.
0: Àmì.
4: Gbogbo ọ̀rọ̀ tó ń sọ bọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́gbọ́n níbi tí àṣà ìlú olúkálukú. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní sà. seri asa kan wa wa ti mo like ni ilu okere to je pe o le ti Nigeria se
0: okay
4: o ni asa to ba jale to ba mu ti ni gboro won ma je apa abi won ma je ese bo ro pe ti iru asa yen na ba sele ni sale ndi
0: feni
4: to
0: ba
4: nja bo wa pa wa pa wa to ko gboro yi boya ti ku se níbi àṣà náà ni ẹ rí pé àṣà ìgbéyàwó olúkálukú náà ẹ rí pé yàtọ̀ síra wọn ọmọ 82 years ni bò mí 15 years wọn ti fi lọ́kọ ẹ rí pé àṣà ni bò mí wọn á ní kọmọ yẹn tó 20 years kó tó sọ pé yóò máa wọ pàbí yóò máa wájà tí irú àwọn ní 20 years yẹn torí a ti gbọ́n a ti mọ ọwọ́ tó náwó sí tó bá lè máa ṣẹlẹ̀ lókèrè lọ́hùn gbogbo àwọn nǹkan míì náà tí ò tún ga ní ṣáìdì ọ̀hún yẹn mo rò pé a tún dínkù torí ká fi ọmọ kékeré lọ́kọ kò tí ọgbọ́n orí ò tí ì gbé nǹkan kan too much so kọ́nà kójọ ó ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wa ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí gan àwọn kan náà sọ pé nílùú òyìnbó náà age of 15 years wípé ó ti ń márì níbẹ̀ yẹn náà mo ní ṣé wọn ní sọ wípé kinní kan wọn ló ń ṣẹlẹ náà ní ìlú òyìnbó náà so èmi rí pé àwọn ọmọ yẹn ò tí ì gbọ́n tó kó tóbi kí wọ́n fi wọ́n lọ́kọ so ọlọ́run olódùmá yóò ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà
0: yìí
4: láti ìbò ta olúkálukú ló mọ̀ bí ó ṣe máa mọ ibi tóun máa di
0: ìbò òun sí
4: ṣe gbọ́ mi ká
0: àgbọ́yé
4: gbowó kò ṣe bẹ̀ ọbẹ̀ tó jẹ tán tó yàgbẹ́ rẹ̀ tó ṣìgá rẹ̀ dànù ni olúkálukú kí èsàrà ọlọ́run á ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà
0: yìí
4: ọlọ́run á bẹ̀ gbà kú sí.
0: Ẹ ṣeun gan ni màá. Olóyè
1: sọ fún yín ó kọ̀ èdè bá rẹ̀ lórí igi ni o.
0: Olóyè sọ ni torí àsìkò wa pẹ̀lú àtìlẹyìn àwọn former gómìnà tí wọ́n kóra wọn jọ.
1: Ẹyọ kan náà ni.
0: Ok.
1: Ọ̀rọ̀lágún.
0: Ṣéyàn ti tó.
1: Láti ẹ̀kí ni.
0: Láti ṣe ìrànwọ́ fún omíṣore.
1: Omíṣore kọ.
0: Omíṣore.
1: Òun fúnra ẹ̀gàn jẹ́ tó ṣe gan ṣó wọlé ni. Àti contest kò wọlé.
0: Sáwọn náà ṣe.
1: Ó contest àpèrè bi. Contest àdá. Bẹ́ẹ̀ méjì gan.
0: Wọ́n wà láwọn èèyàn tí wọ́n.
1: Ṣẹ̀rẹ̀ ọ̀rọ̀.
0: Oyin bàbá àbísí àkàndé ń kọ́.
1: Wọ́n àná bọ́ta ń bẹ̀ ni.
0: Ṣé wọ́n láwọn èèyàn wọn.
1: Ṣé àná bọ́ta ń bẹ̀.
0: Former national leader APC. National leader
1: kò lórí ẹ̀. Ṣẹ̀rẹ̀ kókó ni wípé àwọn Nàìjíríà ti gbọ́n ju ayé ibi tí wọ́n máa dìbò sí rèé.
0: Kálukú ló ń fi
1: ilé. Ayé ìgbà yẹn ti lọ. Wọ́n àti ìjọ ti kọjá lọ. Nísìnyí báy
0: ta ló wúlò fún mi ta ló pè mi
1: tí n bá wà nípínlẹ̀ ọ̀ṣun lẹ́ni báyìí kò sẹ́yìn méjì mẹ́rin fún ju démọ́lá lọ
0: tó ayé pọ̀ sùn lẹ́ tí ń dìbò
1: káríbọ̀ sùn tí ń dìbò ni kò pọ̀ sí ìkan dìbò démọ́lá
0: ẹ̀yìn ò sí lọ́sùn
1: ẹ̀wọ̀n mo ń gbọ́ mo súnmọ́ ọ̀ṣun gan yọ̀yọ́ lọ
0: torí pé ẹjọ́ mọ̀ léṣà
1: mo ń gbọ́ nǹkan tó ń lọ́wọ́ lójoojúmọ́ ni má ṣe
0: àwọn ẹgbẹ́ alátakò opposition parties wọ́n ní àti bẹ̀rẹ̀ jíròrò lórí single candidate wọ́n wo PDP ADC APM NDC PRP SDP àwọn tí mo ríre.
1: Ẹgbẹ́ kan wọ́n pẹ̀rẹ̀ àwọn ní G100.
0: Mo rí àwọn yẹn náà recently bóyá last week.
1: Wọ́n ní wípé wọ́n kọ́ sọ ní August 2 máa fẹ́ ṣe kínní kan ní August 18 àbí nǹkan pé all presidential candidates in opposition máa fẹ́ dé kí wọ́n parapọ̀. Kò lè work.
0: No. Ṣé wọ́n pé wọ́n ti ṣe meeting kan ní Ìbàdàn bí recently bóyá last year there about.
1: Ṣé rí meeting tán ṣe yẹn last year kẹ? Ọ̀rọ̀ bí oṣù méjì sẹ́yìn ni.
0: No, irọ́ ilé ti pẹ̀
1: tán. Ti ṣe yìí ṣe ní last year báwo.
0: Àṣẹ
1: recent. Last year ṣèyí àti àtìkú wọn fojú rinjú. Ṣèbáṣẹ́ lọ ṣèkan tó ṣe Lábújá ni Bẹ́kán má bínú sá. Lẹ́yìn ìgbà ẹlẹ́ṣẹ̀ àti wàá bẹ̀rẹ̀ sí ni máa bára àwọn sọ̀rọ̀ díẹ̀. Kókó ọ̀rọ̀ ni pé ṣe rí ẹlẹ́ṣọ̀ tí ó ń bọ̀ yìí. Wọ́n fẹ́ gbé gba bi 2023 se lo ko si ani ani be are kan to ti jeri Nigeria
5: on
1: lo wa ndi kan to wa nle ti egbe awon ti imo awon latako ti o fi jo
5: are kan to ti jeri
1: tani are to ti jeri yen ogbonuru biya ki se yan Tinubu turo kata jo so tetele sugbon eyan Tinubu imole Tinubu pam pam ni
5: are olusegun basa are
1: ti mo de so yi on lo control obi ati kwankoso nigbati gbogbo won wa ni ADC e ma gbagbe o ADC gbogbo won wa tetele Amechi ni o Atiku ni o Kwankwaso ni o Peter Obi ni o Ayatollah ni o
5: Amechi gbogbo
1: gbogbo won kora won jopo won ri pe to ba se primary be n to ba ti bori ni primary la ma satileyin fun eyan meji pele ni o jeje ni ba to ni ADC Peter Obi ati Kwankwaso awon meji de bayi bi akobi ba so jona se je imi ti yo gbo tetele pe ma pa tutin ko won kiri 2027
5: lawon mejeji
1: 2023 PDP na wa
5: on
1: fe se primary PDP o ko le o ko sun la
5: o lo labor
1: meji ya kan lo labor kan le NPP kini na tu se fun ADC wa
5: again
1: sugbon awon olu ti gbon si election to n bo yi ninu iwe temi arin eyan meji le wa
5: tani
1: ta ba mu lori meta
5: okay
1: to ba je kan ti awon eyan fe di o to be one man one vote o Tinubu a se ko to mu number 3
5: la sitting president e ti o si lori ipo tele
1: e kuro lori e o ma soro ko be nikan se na nikan se kini aya fi to be o fe ko result ma de ro wo kan ma se yen tori pe nkan ma yan
5: ni
1: treti are mo soro ife kini daru ni
5: ki democracy ma daru
1: mi e ko daru
5: e ba ma pin kan yan e kan ro won kan ma se na
1: kan ma se nkan ti no se ri en to ba ri election plan ku ni kan ti constitution so ni bi awon mo ilu lo yan leader
5: yeah
1: to ba ti ba di ba won ta oro kan lo nkan number one plan ku against the Nigerians ni not against the job against the Nigerians
5: and the will of the
1: plan ku against the Nigerians o buru ninu we you get plan ku against the government to ta oro lo se government awa gangan ni lu
5: ẹni tí pẹ̀lú tí wọ́n ń gbèrò yìí
1: pẹ̀lú nǹkan tí wọ́n ń gbèrò yìí
5: single presidential candidate kan fi
1: ìbẹ̀ nǹkan tí ò ṣe lè work ni pé alákọ̀ọ́ ẹ̀ sí PDP mọ́ PDP sandi yọ́nà èèyàn wíkẹ́
5: PDP wọ́n ti ń ṣe ti
1: PDP wíkẹ́ láwa ni wípé kẹ lọ ṣe ó mọ̀ mọ̀ fèèyàn síbẹ̀ ni láti lè jẹ́ kí ibo pín wẹ́lẹ́wẹ́lẹ́ kó ba lè pe ẹni tó wà lórí ipò ibo ti fẹnu ara ẹ sọ páwọn olè wọlé láyé 2027 pé kódà pọ̀ ló máa lead campaign ó bẹ̀rẹ̀ national leader PDP ẹ máa gbọ́dọ̀ sọ nù national leader PDP olóò máa lead campaign presidential candidate APC ẹni tí ò ní ti jù tí ò ní ti jù títí ju di fọmọlára lílo sọ̀rọ̀ amúkú mẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn ìyẹn nìyẹn for APM as far as I'm concerned ṣèyí ń ṣeré ni
5: ṣèyí mákindé ìpínlẹ̀ ọ̀yọ́
1: ọgbọ́n mọ̀ nù ara òun ṣeré
5: double six
1: kúrò lórí ẹ ìyẹn ṣeré ni
5: Peter Obi nkọ
1: ṣeré Peter Obi as far as I'm concerned èmi ò rí as a candidate
5: rí Peter Obi NDC
1: wọn àti Kwankwaso
5: ọmọ
1: wọn lérò àwọn lérò
5: pẹ̀láwọn èrò wọn lẹ́wọ́n
1: lẹ́wọ́n tó bá di wípé wọ́n fèsì Tinubu wọ́n lérò ju Tinubu lọ bẹ́yìn wọ́n lérò ju Tinubu southwest yìí nìkan southwest àwọn wáyé nìkan Tinubu ti ń ta bíọ́ díẹ̀ kádẹ́ máa pààrọ̀ fúnra wa mínísẹ́ olóṣèlú ṣùgbọ́n tó bá ṣì wà lórí pé bí nàìjíríà ṣe ń lọ pé òun ṣe ń ṣe Tinubu ẹ̀yà lásán ló ń ti tí ò bá jẹ́ ẹ̀yà ló ń ti ẹjọ́ òṣèlú ló ń ti lórí wọn ọ̀dà wa pọ̀ mọ́ àwọn ọmọ ìlú ti gbọ́n ju gbogbo yẹn lọ
5: àwọn èèyàn ti jára
1: wọn ti jára wọn ju gbogbo yẹn lọ
5: ẹ rò pé ààrẹ Tinubu ò lè ṣepò kínní
1: kò lè fògùn mú kejì tán bá ṣe wọ́n náà pé wọ́n máa wọn vote
5: òfin bí wọ́n máa wọn vote náà láti ń ṣe tẹ́lẹ̀
1: àníṣe 2027 ẹnẹ́kì ló máa sọ ibi tá a wá gbé Nàìjíríà gbà mo sọ fún yín sẹ́ àwọn akẹ́dẹ̀ ti lórí ọ̀fẹ́ tá a bá rí ìgbẹ̀lẹ́ ṣe àsọ fún yín Edo State ní ìwòye tèmi ẹni tó jẹ́ gómìnà nípínlẹ̀ Edo lé ní báyìí ẹnẹ́kì declare ẹ̀
5: wọ́n dìbò fún ni
1: ẹni tó jẹ́ gómìnà nípínlẹ̀ Kogi lé ní báyìí ẹnẹ́kì declare ẹ̀ ni ṣùgbọ́n ti Ondo àti Èkìtì ẹgbẹ́ kan náà ló gba mẹ́rẹ̀ẹ̀rin o wọ́n wọlé Londo wọ́n wọlé Èkìtì ọ̀nà lẹ́gbẹ́ ó lè rí bákan bákan lè jẹ́ ìdìbò kó ṣe
5: bẹ́ẹ̀ ọ̀ṣun náà wà ń kọ́ bá ṣe ń lọ yìí
1: mò ń rọ̀ wọ́n ká má da wàhálà lẹ̀ lọ́ṣun
5: kò sí wàhálà kankan ṣe bíbò náà wọ́n
1: ká àní tó bá ti ń di pé INEC ló ń díkìlíà èèyàn tó sí nǹkan táwọn èèyàn fẹ́ ó lè di wàhálà
5: ṣá INEC ń díkìlíà kọjá táwọn èèyàn bá dì ní
1: a lè fẹnu sọ INEC ń díkìlíà rẹ kóòtù ti gbé jáde gbàrà wípé INEC ń ṣe ìṣekúṣe lórí ẹ̀ result
5: wọ́n ti sọ rí
1: tọ́tẹ̀ ti bú wọn dáadáa rí sorry ma gba lati so Supreme Court kan ti sorry be nkan buruku na ne ki se bi mo se nso Peter Obi candidate wa sojo ni iboye temi ni pe ma je ki arin awon alatako ogun won se 2023 won fe ti se 2027 nkan to wa ko ba won ti o fi le work ni pe omo to yin se fun gan omo gan oyin wo ka lo mo yin wo ni ta mo lu ba si dibo fun ti gbo alatako ba fo o le work fun won bo omo oyin wo omo o gbe peli omo o le ribo kankan bayi
6: omo o le ribo
1: ibo wa laarin atiku ati Peter Obi bayi
6: ero be
1: mo mo be ni
6: omo ko wo sita
1: oselu le mi ko ise ro be kini kan se kini kan mo
6: political science
1: o ye mi tinu teyin ah ba won do you feel ro ye mi tinu teyin bo se se mathematics e ye mi mo so le to lo mo lo ma wole
6: kokko date o ni le
1: August 11, 2026 mo so le to lo mo ti lati Peter Obi ti jade gba to lo ma wole ma mo lo ti tan be tin ba wole ṣùgbọ́n nísìnyí dynamics ti change
6: nǹkan ti yàtọ̀
1: ó ti yàtọ̀
6: ṣàtìkulẹ̀ wa rò pé yóò wọlé
1: ọ̀pọ̀lọpọ̀ ti rí pé tinubu bó ṣe wà yẹn pé òṣèlú òdì ló yé bàbá ìjìṣèjọba ò yé bàbá
6: ẹ wá rò bọ́yá àtìkù ni ó wọlé
1: mo ṣe wo kínní yìí lọ ìwé tó fi sí jù nìyẹn lọ́wọ́lọ́
6: báyìí ṣùgbọ́n nǹkan lè yí padà
1: one day nínú òṣèlú ọdún kan ni a bọ̀ sí bọ̀ sí oṣù mẹ́fà
6: ẹ já lọ lé wọ́n fẹ́ wá kárò yẹn ike máa ti sára látàárọ̀ ṣe gbórí wọlé padà Báṣejọ sọ́kọ̀ ìṣá. Oníyànṣe ọlọ́bẹ̀ ṣe, ẹ mọ́ bínú, àwọn kan fẹ́ dáṣe àmọ́ àpé nọ́mbà síta.
1: Àwọn kan ṣe pé gan tá lè
6: gbé. Àwọn kan ṣe pé tá àríbi gbé. Ẹ mọ́ bínú, ó wá bẹ̀ lónìí ni. Mo dúpẹ́ pé àpè olóyè Sanni lónìí tí wọ́n jẹ wá. Ẹ ṣeun púpọ̀.
1: Iṣẹ́ ìlú ni kò ṣe máa jẹ.
6: Emergency pípé ló bá dé, ṣùgbọ́n a dúpẹ́ púpọ̀. Ẹ ṣeun àmàrí yín bá láṣẹ
1: ìdúmọ̀lẹ́
6: ẹ ṣeun gan sá. Tá Nàìjíríà ó da yóòdù gbogbo kan sí gbogbo àdá tó dùn tán àtẹ̀yìn àtàwọn àwọn ẹnifẹ́nikẹ́ni ní wàṣà wá ti Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi ló kọ́ tèmi jẹ́ wọ́n ti kóròyìn dé tí wọ́n mú wa fún yín lọ́sàn-án tòní láago 12 tèmi bá ti dìde báyìí ìròyìn náà nà kó dé títí ìgbà míì tápàdé Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi yìí mo dá pé ó dìgbà.
7: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ́ wa, kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn, ẹ ṣeun díẹ̀ ń gbọ́ wa.

Eka san o. Akojopo iroyin agbaye lo nde se ti gbo yin lati ikanni kanga gbon magbe. Wells Radio 89.3 FM. Ti akale si opopona Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. Oye, Olorun Adegoke ni oniroyin yin saju egbon awon koko to wa ninu iroyin na. Ajo telemuye DSS na ti se itusile to nti gba mo binu eleyi ti won fun onise owo kan eleyi to je pe o nkan igi se apoti lojo lori leyin iwade eleyi ti won se lori wipe ko lowo ninu osele jidegbe eleyi to waye nile eko ni ipinle Oyo. Awon igbimo G100 na ti mu ojo kejidinlogun osu kejo lati sara won jo bi egbe oselu alatako lodi si egbe oselu APC. Awon ogun elo idibo lo ti ngunle silu Osogbo to fi ma won agun baniro ti won tu sita saju eto idibo ohun. Gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ Libya ló ti kọ̀wé fipò sílẹ̀ láì ṣàlàyé ìdí. Ó kéré tán ènìyàn 72 ni wọ́n ti jáde láyé nínú ìṣẹ̀lẹ̀ ilẹ̀ mímì alágbára eléyìí tó wáyé nílùú Columbia. Nínú ìròyìn eré ìdárayá Trump fọ̀rọ̀ léde lórí bí ó ṣe jẹ́ àṣìṣe ńlá bí wọ́n bá yọ Infantino. Ní báyìí ẹgbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Eka ọ̀tẹlẹ̀múyẹ DSS náà ti fi oníṣẹ́ ọwọ́ eléyìí ti ń figi kan àga kan àpótí ẹni tí ń ṣe Mustapha Marwana ti wọ́n mú lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìṣekúpa àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní agbègbè ìjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wáyé wọn ti tò sílẹ̀. Ọ̀gá àgbà ẹ̀kọ́ ọ̀tẹlẹ̀múyẹ ọ̀hún tó sìn Ajayi ló pàṣẹ fún ìtúsílẹ̀ rẹ̀ lẹ́yìn iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ṣe tó yọ kúrò nínú ìṣẹ̀lẹ̀ alágbára ọ̀hún. Orísun ẹ̀ka aláàbò tó mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n tó pé kí wọ́n mọ̀ fi orúkọ ọ̀hún léde ó sọ̀rọ̀ lórí bí àjọ DSS bí wọ́n ṣe ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà ní finifini tó fi mọ́ lílọ́wọ́ Marwana nínú ìṣẹ̀lẹ̀ náà. Kó tó de wípé wọ́n pa orúkọ rẹ̀ rẹ̀ nínú ẹ̀ nígbà tí wọ́n kẹfin pé kò sí níbẹ̀. Ó wá tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ lórí báwọn ìgbìmọ̀ àjọ DSS ọ̀hún bí wọ́n ṣe kẹfin wípé oníṣẹ́ ọwọ́ ọ̀hún kò sí lára àwọn ikọ̀ agbésùnmọ̀mí náà bẹ́ẹ̀ kò sì ní ìbáṣepọ̀ kankan yòówù pẹ̀lú àwọn ikọ̀ agbésùnmọ̀mí Ansaro eléyìí tí wọ́n dẹ̀bi ìkọlù náà rù. Wọ́n wá padà fún Mustapha nígbà mọ́bínú gẹ́gẹ́ bí lára ìgbésẹ̀ adarí àjọ DSS láti ṣèrànwọ́ tó ń ti àtìlẹ́yìn fún ẹni tí kò sí orúkọ rẹ̀ ọ̀hún níbẹ̀ lẹ́yìn iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ṣe. Ìgbìyànjú ọ̀tan nípasẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò láti fi mọ̀ sọ̀kan ṣe ìfàkalẹ̀ olùdíje kan ṣoṣo sípò ààrẹ kojú ẹgbẹ́ òṣèlú olóṣoṣo ọwọ́ APC ni wọ́n ti ṣètò kó wáyé ní 18 oṣù kẹjọ. Ìpàdé ọ̀hún ni wọ́n ṣètò kó wáyé ṣáájú ọjọ́ tí wọ́n ṣe ìbẹ̀rẹ̀ ìpolongo ètò ìdìbò ààrẹ àti tilé aṣòfin ti oṣù kínní 16 tọdún 2027 pẹ̀lú bí ó ṣe jẹ́ àǹfààní ìkẹyìn fáwọn ẹgbẹ́ òṣèlú alátakò láti fọwọ́sowọ́pọ̀. Ìgbìyànjú ló tẹ̀lé ibi àpérò àwọn ẹgbẹ́ òṣèlú alátakò láti fẹnukò ṣàtìlẹ́yìn fún olùdíje dupò ààrẹ kan ṣoṣo eléyìí tí ohun ti kọ́kọ́ ṣètò forí sọ́pọ́n ní kété tí wọ́n parí ìpàdé náà nílùú Ìbàdàn. Gbogbo àwọn tó wà níbi ìpàdé náà tó jẹ́ ti ìpàdé títẹ́lẹ̀ tí wọ́n ṣe ó ní wọ́n ti di olùdíje dupò ààrẹ lára àwọn 19 tó jẹ́ pé àjọ olómìnira tó ń rí sọ́tọ̀ ọ̀rọ̀ ètò ìdìbò INEC wọ́n ti buwọ́lù wọ́n. Lára àwọn náà láti rí Atiku Abubakar, Peter Obi, Gómìnà Ṣèyí Mákindé, Ọ̀gbẹ́ni Adéwọlé Adébáyọ̀ tó fi mọ́ Rábìù Kwakwanso tí òun náà tó yọjú síbi ìpàdé ọ̀hún nígbà náà kó tó de wípé ó padà ń kọ̀wọ́ rìn díje dupò pẹ̀lú Obi nínú ẹgbẹ́ òṣèlú NDC ní àkókò tí wọ́n wá kéde 18 oṣù kẹjọ fún ìpàdé náà. Olóyè nínú ẹgbẹ́ òṣèlú ADC Saleh Lukman ó sọ̀rọ̀ lórí bí ojú òpó àwọn G100 ọ̀hún bí wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí ẹgbẹ́ òṣèlú olùdíje dupò ààrẹ àti àwọn mìíràn nínú ẹgbẹ́ òṣèlú alátakò lórí ìgbésẹ̀ eléyìí tó kàn.
ohun elo eto odibo ni won tin de silu osogbo saju eto odibo gomina eleyi ti o waye ni ojo abameta nipinle osun bi ajo lominira ton ri si oro eto odibo iyan inec bi won ti se foro lede lori bi won o se mu awon agobaniro eleyi to le ni egberun lona ogbon niye mora lati jo sise po igbese ohun lo waye bi awon ajo alaabo bi won ti se ntepele mo igbaradi won fun eto odibo na pelu awon osise olopa to fi mo ajo abo ara eni laabo lu to nti awon ajo tin gbogun ti iwa ajebanu ati idibaje to je pe won ti tu awon osise won sita ni ipinle na akowe igberoyin jade si alaga ajo inec adedayo ketola o salaye oro lori eto ajo na lori bi won yo se ko awon agunbaniro da sita ni akoko to n ba won oniroyin soro lanu ode yi lori igbarade le ti won tin se le fun eto odibo ojo 15 osu kejo adari ile ifowopamọ apapọ ilu lifia naji isa lo ti kọwe fipo re sile lai so idi kan pato gege bi opolopo akojopo iroyin ti se gbe lanu ode yi ile ise mo maworan aladani alharau ona foro lede lori bi isa ti se jeri si ikowe fipo re le isa ati igbakeji re mary albarizi oni igbimo asofin ilu libya yan sipo ninu osu kesan odun 2024 iyan sipo re si je lara idunadura ati leyin ajo sokan agbaye united nation eleyi to fopin si awo to ni se pelu ipese epo libya ati wahala asuna Libya je orilede tin gbianju lati ta si lati ta pada ninu wahala to n ti rogbodiyan opolopo odun leyin igbese atileyin ajo NATO todun 2011 eleyi to gba koso lowo Muammar Gaddafi kokere ton eniyan meji le laadoje ni won te jade laye to n ti ikede pajawiri ilu ofararo to tele isele ile mimi alagbara to waye nilu Colombia onka iku ohun ni iroyin gbe pe o seese ko tun roke ju bee lo pelu eru wipe o seese ki opinopo eniyan si wa labe ile awon ile eleyi ti won ti ya lule isele alagbara ohun lo waye lawon agbegbe orisirisi o waye ni agbegbe choko to n ti lawon agbegbe miran pelu onka awon eniyan ti won ti jade laye nilu Pereira Val de Cocan ati San Jose de Palma nilu Choco sugbon olori ilu Leon Fabio Marin Mokanda o wipe ko si akosile ku to n ti farapa lodo tawon pelu ibaje awon oju opopona eleyi ti o waye lagbegbe re ile gẹẹsi Britain lo seese ki won ma dojuko ini ina oba leyin ti ajo neso to n ri si oro won amusagbara orilẹede naa kede eto won lati lo opo amuna onipele owo osale laigberoke igbesi ohun ni won pe yo seranwo lati se imuduro ina manamana ati awon ohun elo miran ni akoko ti won ba padanu ohun amuna neso soro lori iye ti won yo fi pamọ lodun lori igbese naa ati bi ayipada ohun bi yo ti se nise pelu ese won ninu ewu to ba ro mo aini ina ati arina lo ninu iroyin ere idaraya lagbaye are orilede America Donald Trump lo ti se ikilo fun ajo to n ri si ore ere bọọlu alafese gba agbaye eyun ajo FIFA wipe o seese ki won o se asise nlanla bi won ba lele Gianni Infantino nipo lori ajo ohun Infantino lo ti wa labẹ fun gumo leyin eto re to kuna nipa tita ninu ipin ife eya agbaye tawon okunrin fun awon afowodoko wa ladani sugbon lojo opo Truth Social loni Trump soro nipa bi yiyo are ajo FIFA ohun bo se le je igbese alagbara to si le ni se pelu asise Infantino lo ti toro aforijin fun aba idasile eto okowo FFE lori ajo FIFA ile ise ti o mo sowo nipa idije ajo FIFA pelu aba ati iwoye lati ta ida 20 fun awon afowodoko wa ladani eyi lopin akojopo iroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egbo awon koko to wa ninu iroyin na lekan si ajo tele muye DSS ti fi onise owo kan to je afigidara afigi kanga kan poti Mustafa Mawana sile eni ti won mu fun wipe o lowo ninu isele ijinigbe ati ipaniyan eleyi to sele sawon akeko ati oluko lagbegbe ijoba abile orire ni ipinle Oyo
Egbiyanju otun awon egbe oselu alatako lati ton fi mo sokan fa oludije dupo are kan soso le ti o kojo egbe oselu APC ona ti seto re ko waye lojo keje deni ogun osu kejo awon ohun elo idibo ti bere si ni desilu osogbo saaju eto idibo gomina ipinle osun eleyi ti o waye ni ojo abameta bi ajo olominira to nri si oro eto idibo ti se foro lede nipa awon agbanbaniro toju egberun lona ogbon niye lo ti won yo jo sise ohun gomina ile ifowopamọ apapo ilu libya naji isa lo ti kowe fipo sile laiso idi kan pato gege bi opolopo iroyin ti se fi lede lana pelu ile ise mo mawuran aladani kan al aran ti won pe isa te jare si be o si ti se fi dimule ikowe fipo sile re o kere tan eniyan mejileladoje ni won ti jade laye ton ti kede ilu ofararo leyin isele ijamba ile mimi alagbara eleyi to waye nilu Colombia ninu iroyin re idaraya are orilede America Donald Trump o se ikilo fun ajo FIFA lori bi won se le se asise nla bi won ba yo Gianni Infantino gege bi olori ajo na eyi lo pin akojopo iroyin agbaye fun ti osan oni akojopo ton ti atunto iroyin na lo waye latowo okunle olowu ederapo mo wa lojo oku ayelujara wa gbogbo Wells Radio 893 Bakana, eba wa nife ke si ba wa kwen kakiri, lojo kwa ikane bani dore Facebook wa Wells Radio 893 FM fan page. Lori ita kwa gaye www.wellsradio893.com. Fwa anwany ronye le ito ba shoju nyi, te fe kansi wa lori e, he kansi nou kulu ikoro nyi jokwa wa lori nomba yi 091-68-93-2000. Oye, olorun ade goke ni oniroyin yin. E seun, ten gbo wa o. Olorun yo boko fun yin, e ku kale.

0: West Radio 89.3 FM con Gagoma.
1: Yo, what's up?
2: Baby, let's go!
3: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: The time is 2 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
5: Lati ikanni kan ga gbọmọgbẹ 89.3 FM, gẹrẹgẹ ni ago meji osan lu.
6: Makole marale.
7: Kọ́lé kọ́lé kọ́lé kọ́lé lè tò ká bá rówó kárálẹ̀ kárálẹ̀ àbí ká kọ́lé irú léwo lẹ fẹ́ kọ́ ilẹ̀ wo lẹ fẹ́ rà sílẹ̀ tòsí ló dára ni àbí ti ọ̀nà jíjìn tínú omi àbí tinú ìrà àbí ọ̀gbẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọ́lé kọ́lé lè tò tí ó máa yànnà náà fún yín.
8: Ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday láago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM every Tuesday.
7: Àǹfààní wà fún yín láti béèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ tẹ message àwọn ọ̀jọ̀gbọ́n tó dántọ́ tí wọ́n ní kankan tàbí omi ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò bákan náà lẹ pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ máa bọ̀ ní.
8: Iléeṣẹ́ West Radio 89.3 FM Aláàfin Avenue Olújọ̀lé Ìbàdàn
7: tàbí kí ẹ pé Adékúnlé
8: speak louder
7: 07057330952 07057330952. Ọlọ́run á kọ́lé ayọ̀ fún gbogbo wa o.
9: Kọ́lé ayọ̀ fún mi o. Bóyé mi ò ní ṣọpẹ́. Bílé aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà burata. Kọ́lé aláyọ̀ fún mi o. Bóyé mi ò ní ṣọpẹ́. Bílé aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà burata. Èmi àkọlé. Èmi àkọlé o. Èmi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tiwọn. Èmi àkọlé.
8: Mo níṣẹ́ wà ń bẹ̀.
9: Kọ́lé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń.
8: Ó dá mi lójú pé bẹ̀ lẹ wà.
9: Tiwọn. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́.
8: Ẹ̀dẹ̀ kásán ẹ̀dẹ̀kú iṣẹ́.
9: Bí ẹ ṣe.
8: Ẹ̀dẹ̀kú gbádùn àsìkò yìí.
9: Kò ní wó mọ́ mi lórí. Àmì àmì ni ẹ ṣe.
8: Èmi kàn ní kí n kí yín ní kí n lo àǹfààní yẹn láti kí yín káàbọ̀ sórí ètò tá a pè ní kọ́lé kọ́lé real estate. Ìyẹn níkànnì alálùbáríkà ìkànnì olóríire kànga agbọ́nmágbẹ́ West Radio 893 ìyẹn 89.3 FM.
9: Kalẹ̀ kagba document.
8: Olúyọ̀lé Ìbàdàn la wà tí àti ń dá kèké lukè.
9: Mélòó nílé fi dúró? Wẹ́rẹ́ dé wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró?
8: Nígbà tí àwọn bricklayer, carpenter àbí àwọn POP expert tí wọ́n ti ṣarajọ pé ètò yẹn làwọn fẹ́ máa gbádùn báyìí.
9: Bá ti mi ń kọ́.
8: Kí ló wá ń ṣe yín ẹ̀yin níbikíbi tẹ́ ẹ bá wà ìyá Láti, ìyá Múníká, Mọ́mí, Moses àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣarajọ ẹ̀yin náà yí rédíò yín sókè. Bẹ́ ẹ bá wà nínú Márúwá. Nínú mọ́tò. Lórí ọ̀kadà.
9: Bóyé mi.
8: Nílé epo.
9: Ìṣọpẹ́.
8: Níbikíbi tẹ́ ẹ bá wà.
9: Bílé aláyọ̀dán mi wo.
8: Ẹ̀yin ẹ bá wà yí sókè 89.3 FM. Ní Olúyọ̀lé ibẹ̀ lẹ ti ń gbádùn wa.
9: Kọ́lé aláyọ̀ fún mi o.
8: Gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ tó ń rówó ó di dandan kó ralẹ̀ ó di dandan kó kọ́lé. Nítorí pé kò sẹ́ni tí nǹkan rí òwù.
9: Ọpẹ́ mi àpọ̀jà múra.
8: Adékúnlé speak louder lórúkọ tèmi bàbá kọ́lé kọ́lé bàbá gbélé kalẹ̀ tẹ́ bá ní bàbá feel at home omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni mú kí yín ẹ̀ka àbọ̀ lẹ́ẹ̀kan sí.
9: Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé sára tiwọn. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí.

0: ṣe tàbíwò rálẹ̀.
1: ẹ lọ sí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa tá a pè ní fan page ìyẹn ti west radio. ẹ lọ síbẹ̀ @westradio893. ẹ lọ gbójú wò wá bẹ́ẹ̀ ó mọ́lẹ̀ roko ṣo kẹ́yìn kẹ́ láìkí ẹ̀ ẹ̀hẹ́n kẹ́ kọ́mẹ́ǹtì kẹ́ sì bá wa ṣíà ẹ̀ lógúnlógún àti lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹ̀yẹn máa ṣe bẹ́ẹ̀ èmi ò rí ń bí wọ́n sì máa dá ọkọ̀ yín jáde gbogbo ìgbìyànjú tẹ́ ẹ bá gbà lórí ẹ̀ @westradio893 ìyẹn ni ìkànnì fan page wa.
0: bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi kọ́ òwe à olúwa tèmi.
1: àìmẹyẹ ni tó rówó tó ra lẹ tiẹ̀ tó jẹ́ pé ọwọ́ alágbèédá ló kó sí.
0: olúwa tèmi.
1: wọ́n gba ilẹ̀ tẹlòmíì lọ́wọ́ ẹ̀ ni lẹ́yìn tó tún ti ń ṣiṣẹ́ lọ ń bẹ̀.
0: bóyá
1: ìwé ilé àti ilẹ̀ lẹ́lòmíì ò ní tí ó dá ìpòrúurú ọkàn sí i láyà.
0: ọpẹ́ mi àpọ̀jà búra.
1: ẹlòmíì tiẹ̀ ti ń kọ́lé ẹ̀ lọ nígbà tí ó dé àwọn làlúrí kan dé ni ò bá lè kọ́ tán mọ́.
0: bóyá mi ò ní sọpẹ́.
1: ní sáìtì ẹlòmíì wọ́n ti yọ pílà kò mójú ilé rẹ̀ mọ́ àbẹ́rí nǹkan wọ́n tún ti bù lárẹ̀.
0: ọpẹ́ mi àpọ̀jà búra.
1: kí gbogbo eléyìí má bàa ṣẹlẹ̀ àbí ká lè rójútu sí i la fi dá ètò tá a pè ní kọ́lékọ́lé real estate sílẹ̀ kí ẹ̀yin kẹ́ lè bàa máa bu omi ọgbọ́n mu ńbẹ̀ kẹ́ lè bàa mọ ọ̀nà àbáyọ.
0: mi àkọ́lé o gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára.
1: àkítẹ́ẹ̀tì tó ń pèdè rèé.
0: mo bá kọ́ kò ní wó mọ́ mi.
1: ó ti yé eyín.
0: àmì ni.
1: ilé tá a bá kọ̀ ní wó mọ́ wa lórí. gbogbo ẹ̀yin tẹ máa ń pè wá lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò yìí iná ò ní tán owó yín o.
0: mi ẹ ṣe tàbówó ralẹ̀.
1: ẹ̀yin tẹ máa ń fi mẹ́sẹ̀jì ránṣẹ́ tá a bá kúrò lórí ètò tán ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀jì náà látún kà lénìí. ẹ ṣeun ẹ ní dánìkan ṣayé.
0: tẹsán kápò bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé fi dúró.
1: kí lè tó ìdálé lórí ó dálé lórí pé gbogbo tó jẹ mọ ọrọ ilé àti ilẹ àtàwọn ohun èlò inú ilé àti tán fi ń ṣe iṣẹ ilé ohun tí ètò yìí tó wà fún nìyẹn. ẹ bá a máa ṣe òwò kan tí bóyá ń ta building materials àbí ẹ jẹ bricklayer ẹ jẹ architect ẹ jẹ surveyor.
0: bàbá tó ń kọ́.
1: ó ṣeé ṣe kẹ́ ẹ jẹ́ carpenter àbí pop expert níṣẹ́ ti yín.
0: olúwa tèmi ń kọ́. bàbá tó ń kọ́lé.
1: ẹ̀yin lè jẹ́ tilers ẹ sì lè jẹ́ aluminium expert tó ń ṣiṣẹ́ aluminium lára ilé.
0: tèmi ń kọ́. kọ́lé ayọ̀ fún mi o. bóyá mi ò ní sọpẹ́.
1: ẹ jẹ́ máa rí kọ́mẹ́ǹtì yín nìkan ni facebook wa @westradio893 ẹ jẹ́ máa rí.
0: àpọ̀jà búra ta.
1: bẹ́ẹ̀ bá ṣe pín sí ọkẹ́ èmi náà ń wà tún wá ṣe yín lórí torí ẹ̀.
0: bóyá mi ò ní sọpẹ́.
1: kò ní bàjẹ́ lágbára ọlọ́run ọba ilé tá a bá kọ̀ ní wó mọ́ wa lórí.
0: ọpẹ́ mi àpọ̀jà búra ta. èmi àkọ́lé o.
1: àwọn kan ní ṣó làwọn ń ta ara building materials náà ní o.
0: èmi àkọ́lé o gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé.
1: bí kọ́lé bá ti gorí atẹ́gùn báyìí bẹ́ẹ̀ làwọn kan jókòó pa síbẹ̀ pé ètò yẹn làwọn fẹ́ gbọ́ ó ní táwọn fẹ́ gbọ́ ń bẹ̀. ẹ ṣeun ojú òní ti ẹ̀yìn náà.
0: ṣé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. àmì ni ẹ ṣe. tàbówó ralẹ̀ ká ṣe sẹ́ṣọ̀.
1: ṣebí gbogbo èèyàn náà ló ti mọ̀ pé táago méjì bá ti rókege ní ìkànnì west radio ètò kọ́lékọ́lé òun ló kàn nìyẹn.
0: foundation kápò bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé fi dúró. wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀.
1: ẹnìkan pè mí wọ́n ní ibi táwọn ti ra ilẹ̀ ti tà wọn ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ ńlá kan ni mo ní kán má wulẹ̀ dárúkọ ẹ̀. wọ́n sọ pé wọ́n fáwọn ní ìwé o ìwé ilẹ̀ àti ìwé building plan wọ́n láwọn ò rí kankan. kódà lẹ́yìn rìsíìtì táwọn kan gbà pé gbogbo dọ́kúmẹ́ǹtì tó kù táwọn sanwó ẹ̀ wọ́n láwọn ò rí o.
0: èmi ń kọ́. bàbá tó.
1: mo bi wọ́n léèrè pé bó o lẹ ṣe wá rìn ó dá ṣe mọ ibi tí ilẹ̀ wà. wọ́n ní n tó ṣẹlẹ̀ ní pé ìjọ tán mú àwọn lọ àwọn tó bíi mẹ́wàá ìyáàfin adékúnlé kristana wọ́n ní ẹkú ètò sà látòlúyọ̀lé ń bíbà ojú òní tìyín mà. èmi gan ti sọ̀rọ̀ yín dáa bí mo ti sọ̀rọ̀ yín darí ẹ ṣeun o a máa rí yín bá ní agbára ọlọ́run ọba ilé yín tó kúkú wà lólúyọ̀lé ẹ fi bẹ̀ hàn wá.
0: bóyá mi ò ní sọpẹ́.
1: ìyá lálùbáríkà nìyá yẹn kò sí ni wọ́n ṣáre pa wọ́n fọ́lò wa ni.
0: mi àpọ̀jà búra ta èmi àkọ́lé emi akole o
1: iya ti mo ni won se pe won ni we pe receipt nikan la won ni pe igba ta won dori ile pa won to mewa yi pe igbo ti wa bo ibi ti won mu awon lo fun inspection won ni won kan duro lo kan ni won wa ni ile yin niyan lo kan yen wo ki se pe se ni won allocate e fun awon won ni ta won so ni so tin lo bi odun mefa yi pe kiri ni ta won le se si ba eyin na ri nkan bayi iyen la fini ke ma gbo eto kole kole orisirisi ibeere la nfi idahun si
0: se document
1: iru iya ini isin kan gbianju eyoju si wa eyoju si wa ile ise te wi yen to ba si wa te si ni iwe receipt te ni eja de be
0: igba melo ni le tin duro were de were igba melo ni le tin duro
1: gbogbo en to ni ile tabi ile ti e fe ta eto kole kole le gbe wa eyin kan pe number temi ni e le fi message ranse e si le pe mi sansan e ba ni imoran fun wa iba je pe o wu yin lara ile ita ba daruko te fe ra boya fun omo yin tin be lu oba abeni to wa ni Nigeria nbi ehn abi kakiri agbala aye number temi gangan ri te le pe si te le fi message ranse si 0705733 0952 0705733 0952 ele fi message ranse es le pe mi ta ba se eto tan sugbon message te ba fi ranse a le ka bi to se nlo yi okan yin o bale o e seun
0: bile alayodan mi wo ope mi apojamurata emi akole o gugu egbe mi lo rale tan kole sara ti won emi akole
1: egbo ki won pe ni surveyor kini won pe ni surveyor eyin ojogbon aye oloye aye eyin olopolo pipe omo Nigeria e la nbawi kini nje surveyor riri wo le ri nipa e imowo le mo nipa e kini tumo surveyor e kan ba mi pe kelu ke pe wole ma ma fi awon message yin sita sugbon e ba mi so eyin ojogbon te mo oyun igbe ninu kara won 091 68 93 1000 o number to wole sibi 091 68 93 1000 bi so bi o ba wa lori ila e je ki won pe wole bi won ba n gbo wa bayi e le lo 091 53 33 4893 0915 33 4893 esi tun le lo ile ina 091 13 33 3893 0915 13 33 3893 eke ti e ba ti pe a gbe iriri wo le ri nipa surveyor ki le mo nipa surveyor kini tumo surveyor awon ti won won le yen kini tumo e bo se ye yin si eyin ojogbon aye eyin oloye enikan wa loju opo yen e je n wo ni ton hun e lo e ka san o
2: baba kole kole
1: baba o e ra sa o oruko yin ati bi te ti gbe
2: wa
1: ami ateyin na so baba o ese won ojo ni ti baba wa de olukayo emi don ti soro yin dari leni ese yes sir hello sir mo gbo yin code phone yen o han boya ka sun ko radio yin sir
2: please radio rada
1: oh yeah en sunle Tell you, Tico. I'm going.
2: You are here, right?
1: Eh,
2: will one go?
1: Tell you,
2: I think that you know.
1: Tell you by agreement, Yabby. Okay, sir. Muti boy. Mo ti gbo yin beyin se ri ile teyan ba ra teyan o ti gba agreement ti eyan o ti gba awon iwe to ye ko gba ewu to wa nbe ni pe won le gbe nkan gbeyin eyan leyin ola won le gbe nkan gbeyin eyan iyan lo fi da to je pe ta ba ti ra ile ka gbiyanju ki agba receipt iwe agreement ka buwolu awon ebi to ba kan ki won buwolu ka se survey ta ba fe kole kan se building plan gbogbo awon document yi ni o je eri ma je mi ni so bi nkan kan ba ti yoju abe ni kan dide to so pe ohun lo ni ile yen iwe ti eda ni ile ejo wi tabi loda awon agbofinro won ni iwe ti eda ṣugbọn teyan o ba ti gba iwe yen bigba teyan pa la lenu ni ti ko ni iwe eri lori beyan ba kose yo sa gba iwe eri beyan ba ise driver yo gba certificate abi license ara license ile o ni ke ni agreement ni ori nkan te ba ti wa fe gba iwe yi gan te fe wo towo bo iwe adehun o se pataki ke ya photo ki tabi ke ya video ki ya ibi ton tin towo bo we abi bi ti gbogbo yin to jo duro po ibi te tin sanwo gan gbogbo nkan yi ni o je eri ma je mi ni so beyan kan ba te fe so pe tohun ori be e seun o baba wa Adeolu Kayode lati Kuola ni Ibadan oju ni tiyin
0: Taro worale ka gba document kan ni
1: 09168931000 09168931000 tabi 09153334893 09113333893 eke iti e ba fe nibe ni ke pe si to ba ti wole a gbe nibi ibere to ba nta o ta se ninu yin e lori ofe ati bere sugba e ma gbagbe e lo si kan ni abani dore wa at west radio 893 at west radio 893 ki e lo wo wa nibe ketiketi e fi comment yin ranse sibe e ba wa share ke ba wa pin ke se like e bi ariyan se je niyan ibere wo le ni lokan ile wo lo wu yin te fe ra tabi te fe ta abi ile le fe ta te ni ladugbo wo lo wa e le comment e le pe wole be to se nlo yin 09168931000 09153334893 abi 091 ta lo wa loju opo ye hello
2: hello
1: hello ma
2: Ẹ
1: ra ma oruko yin ati bi te tin pe wa
2: Iya Saturday last year leyele ni sa
1: Iya Saturday lati leyele okay mo ngbo yin ma
2: Ibere ni akoko ni wi pe
1: okay
2: ile ti baba mi ti ra
1: yes ma
2: over 50 years ago
1: okay
2: sa de ti ko lele olori tawon eyan de ti gbe be ko to di pe baba yen ku awon ile kan wa wa leyin o ye pe akọ shop le lori
1: okay
2: se mi gan na ni shop de lori
1: okay
2: awon kan wa hu jade ni nkan bi odun meji meta kan seyin
1: ni
2: pe awon fe gba ile to ku leyin wa yin
1: okay
2: awon fe gba lowo wa a de ti gbe lo court se gbogbo ti wa wa n court lati bi odun marun mi se wa loni wa lola ni won de ibi ta akọ shop si won de ni ka ko gbogbo eru wa kuro nbe kọtù mọ dá wa pé ká fẹrù kúrò ń bẹ wá lónìí wá lọla so ó dẹ ti ń pẹ jù ní kọtù ilẹ ká ti ra tipẹ tipẹ so ìyẹn ìbéèrè mi àkọkọ kí la lè ṣe ó ti ń pẹ jù ìyẹn bẹẹ then èkejì tí mo tún fẹ béèrè ni wípé ilẹ kan wà tí èmi gangan fúnra mi rà sí àdúgbò kan ní ẹlẹyẹlé náà ni mo ọmọ yín kan náà mo rà fún so nígbà tí ilẹ̀ yẹn ọmọ yìí kò tí ọwọ́ ẹ̀ ò tí lọ sókè láti fẹ́ ṣe so àwa ní ká lọ ṣe fẹ́ǹsì adẹ̀ tí kò yanrìn lọ sí ìgbà ṣíṣe àwa ní ká máa ṣe fẹ́ǹsì lọ kò jẹ́ ká wá bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́ndì rẹ̀ báyìí ibi tí wọ́n ti la kíní tán máa ń là láti fi ṣe fẹ́ǹsì ilẹ̀ so bàtà máa fi débẹ̀ láàárọ̀ ọjọ́ kìjà tí báwọn kan àwọn náà tí kò yanrìn dé wọ́n dẹ̀ ti ń ṣiṣẹ́ àwọn náà fẹ́ máa mọ símẹ́ǹtì lọ lórí ibẹ̀ ṣé ń gbọ́ mi sà
1: pẹ̀lú mo gbọ́ yìí.
2: So láwọn àtọ̀síwájú kan sẹ́yìn ìwé wa dẹ̀ jẹ́ yàn
1: bí
2: a ṣe gbé ọ̀rọ̀ yẹn lọ sí sẹ́kẹ́tẹ́rìátì nìyẹn àwọn náà bẹ̀ ń tò ní dó ni wọ́n kọ̀ ládọ́là wọ́n ti wá wọn ibẹ̀ wọ́n ti fi tolúkálukú hàn ǹjẹ́ ṣe bí mo lè lọ máa bẹ̀rẹ̀ iṣẹ́ mi lọ lórí ẹ̀ báyìí wọ́n dẹ̀ ti fi fẹ́ bàtolúkálukú pé àlàlà ń jà sí se bi mo le nla ma sise mi lo lori
1: e mo ta se mama wa tin ba ti se to tan e pe mi leyin eto ka soro labi aso se gbo ma gbogbo ala
2: yin ma pe number yin
1: ma pe number mi sita
2: e je te ba te pe para bale pe ni ke to ra lagba mi ki le mo bi se ko
1: o da ma mo ti gbo e seun ma e seun yes
2: e se sa
0: nko o ea oluwa ti mi nko Kole ayo fun mi o.
1: Oro le gbo yen je nwe to wa loju opo ye. Hello.
3: Hello.
1: E ka se sa. Oruko yin.
3: Ogbeni Ade Olu na ni.
1: Baba o.
3: Mo fe ayi
1: ko. Ko se
3: le ki le yen se ngo.
1: Mo ngo yin sa.
3: Mo za.
1: Okay. A fi to ba wo en to fe ra yo ra otun ati osi okay sir yes sir
3: at the initial stage to ko ra ile yen
1: you
3: go call the company
1: all right okay
3: so ma tell you what say ile yen
1: o
3: wa ni you go call the after ma reach
1: teyan ba lagbara e so fun e pe lagbara eyo kan le ni ton ba ni dandan meji la won fe ta eyan o po soke raja ni tori ko ma ba di pe owo bo si igbo atu sugbon nti ti mo ki titi ti gba arin eyen automatically ko ti pin si meji be fe se paper be gan yo yana je a and b ni ko le je eyo kan mo gba titi ti gba be titi yen lo si sa fun adugo e sa ni ko le le ori titi so bi ayin se je ni sir eh be ni sir eh okay oye mi sir eh o ja o ah ore ni o ore ni sugba laye yin yen ti ye mi titi o le gba arin ile ke wa so pe era ni ra pe afi to ba ye pe era mejeji toro ti di meji be yen ti ku le yo kan le rale ke kan gbe titi gba ori e ngba ti se pe se ni eco main building enikan wa fe ko bo ora eyin to wa fe fi ko bo scooter e wa fe fun titi legbe ehn sugbon eleye ni titi lo la so te ba pada san owo e meji lo ja si be yen tori titi ti wa nbe e ba fe ko le si ikini ati keji mejeji le doju ko titi bi arin yen se je ni baba wa ade olukayoje ese lati ikola nilu ibadan 0916893 1000 number ti e pe si niyan bi to se nlo yi kini ewunu tin abi to ntawo tase ninu yin lori oro ile kiko ati ile rira bakan na 0915333 4893 awon number yen e kan to ku ni 0916933893
0: Bili alayo dan
1: nigba ti mo nreti ipe yin lati le
0: ope mi apoja
1: awon message to wole sodo mi laarin ose ati ba tin seto ye je ma ka ni kankan ejeji
0: boye mi o ni sope
1: hello e ka san okay baba ade oluka ode na ni okay sir okay sir
3: awon tan ko le pa
1: quantities of you
3: yeah
1: okay
3: don't want to talk.
1: All right
3: nice you kò sí nǹkan tí architect fẹ́ ṣe.
4: Ok.
3: Láì fi iṣẹ́ òbí ọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹni. Even tẹ́ ẹ fẹ́ ṣe farm. Kò jẹ́ pé ọ̀gbìn ni a fẹ́ ṣe.
4: Ok.
3: Kò sí láyé òfin tí mọ̀.
4: Ok.
3: Ká máa bá wo egun tó bọ́ sí. Ká máa bá wo bóyá ó bọ́ sí ọ̀sán sí.
4: Ok.
3: Ó bọ́ sí ọ̀sán sàn. Bóyá ìjọba máa ní ìgbẹ̀rẹ̀ tó ṣe sí ọ̀.
4: Ok. Oye mi, ẹ ṣeun sá.
3: Pátá. Ṣé o ti ṣe rí mi?
4: Ẹ ṣe sá. Thank you, sir.
1: Nílé fi dúró.
4: Ẹgbọ́n tí wọ́n wí sọ̀víọ̀ ni máa ń wọn ilẹ̀.
1: Tèmi kọ́.
4: Kò sí bí lẹ́yìn ṣe pọ̀ tó sọ̀víọ̀ ni ó wọ̀n.
1: Lúwa tèmi kọ́.
4: Wọ́n ṣe ìwé jáde ìwé yẹn yóò ní táìtù lórí.
1: Tèmi kọ́ ooo.
4: Yóò sọ bí tí ilẹ̀ wà tá à ń pè ní location.
1: Kọ́.
4: Yóò sọ sáìsì ilẹ̀.
1: Fún mi o.
4: Yóò ní kọ́díneètì lórí.
1: Èmi ò ní sọpẹ́.
4: Tó fi mọ́ bíkín nọmbà tá à ń pé nọ́mbà orí pílà.
1: Wọ́n mi wò.
4: Yóò sì ní àbúwọ́lù látọ̀dọ̀ ojúlówó sọ̀víọ̀ tí à ń pè ní license sọ̀víọ̀. Ó lè jẹ́ sùkán.
1: Mi ò ní sọpẹ́.
4: Ẹ̀yin náà mọ̀ nípa survey ẹ pè wọlé 091-6893-1000. 091-6893-1000. Ọgbọ́n kì í ṣe tẹnìkan. Àwọn kan ò dáwèé survey gan mọ̀. Wọ́n mọ̀ bóyá dúdú ni, bóyá pupa ni, bóyá funfun ni. 091-6893-1000 àbí 091-533-4893. Ẹ̀yin náà ẹ̀sọ̀ tí yín. Bákan náà ẹ̀sọ̀ tó bá jẹ́ ẹ̀wónú fún yín àbí tó ń tawó tasẹ̀ nínú yín. Àbí iṣẹ́ tẹ́ ẹ mọ̀ ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Ẹ̀yin náà pè wọlé sórí ètò 091-6893-1000. Ẹ̀bá àmà supply granite kó jẹ́ building materials lẹ́yìn tà. Kó jẹ́ carpenter níyìn. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Electrician níyìn. Àbí electrical lẹ̀yìn ṣe lára ilé? Furniture maker níyìn. Ẹ pè wọlé sórí ètò. Bá ń kọ́lé ológun ẹ̀yìn, wọ́n ní láti àpáta. Wọ́n ní supplier of water to site. Is my job. Bankole ológun ẹ̀yìn.
1: Gbà mí lò nílé fi dúró.
4: Ẹ̀yin lọ sí Facebook wa, ìyẹn fan page wa at West Radio 893. Kẹ lọ gbójú wò wá bẹ̀. Ẹ wá pin kẹ like ẹ kẹ sì comment síbẹ̀. Mo rí ìyàwó Adékúnlé Òjó Kristánà ń bẹ̀. Wọ́n sì dúró síbẹ̀ gbágbágbá ni.
1: Olúwa tèmi ń kọ́.
4: Àjíláràn Mosọba Lájé Adérọ́pò láti Ẹlẹ́ṣin mẹ́ta. Wọ́n ní mo ní a plot of land tí mo fẹ́ tà price 20 million naira ní àdúgbò mi. Ẹ ṣeun o, Ajílàràn Mosọba Lájé.
1: Bóyá mi ò ní sọpẹ́.
4: 091-6893-1000. Nọ́mbà yẹn ni kẹ́ ẹ pè sí báyìí 091-6893-1000 tàbí 091-533-4893.
1: Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ kan kọ́lé tara tiwọn.
4: Mo fẹ́ ta 2 No. 3 bedroom flats at Apẹtẹ Àrúlà. Asking price ẹ̀ 20 million naira ni o. From pastor o ni wọn kọ síbẹ̀.
1: Mi lórí àmì.
4: Kí ni ìwọ náà ń wò?
1: Ẹ ṣe.
4: O níwe ilé o níwe ilẹ̀.
1: Rálẹ̀ káṣe.
4: Wọ́n ti bù lára ilẹ̀.
1: Káṣe document bíi survey, building plan, àbí CFO at agreement.
4: Sign agreement.
1: Tapo bíríkì àti sìmẹ́ǹtì, kátó búlọ́ọ̀kì.
4: Ìyá fọ́tò.

ẹ jẹ́ kí layers nù sí nísìn kí láwọn activity tó wà ń bẹ̀ lẹ́yìn pé bí wọ́n bá kọ́lé wọ́n bá ṣe cage wọ́n bá kó adìyẹ sínú cage ó máa feed adìyẹ ó máa lọ ra feed ó máa lọ kó feed tó máa kó feed ó máa ṣọ̀rọ̀ omi ó máa run omi ó máa change omi bí wọ́n máa flush deep line ní gbogbo nǹkan bẹ́ẹ̀ activities ni ó máa ra drugs ó máa ra vaccine ó máa ra gbá ó máa ra wo ibi láti máa rí ó máa apply vaccine ó máa ṣe lè these are activities ó máa tanná ó máa fún wọn lómi ó máa fún wọn ní injection ó máa fún wọn nílé these are activities security máa dúró ó máa mọ ọ̀nà ọ̀nà mọ́tò tó bá ń wọlé wọ́n ti máa dákiní sí ìṣẹ́nà ọ̀nà tó pé a ti lè gbogbo mọ́tò tá à ń pẹ́ pátápátá kò dì sí pé bí àwọn kó disease wọlé àwọn tó ń wọlé wọ́n ti máa change aṣọ security by these are the activities now if you don't understand the activities you don't understand the resources how will you now understand the processes how will you now understand control how will you understand the feedbacks how will you understand the improvement ṣe rí pé ọ̀nà díẹ̀ ó ṣe díẹ̀ ẹ jẹ́ ká lọ sẹ́mi mú ká padà tá bá padà dé a ó máa tẹ̀síwájú nílùú tó yìí ẹ má yẹ kúrò ń bẹ́ ọ̀ west radio 9.3 FM ni.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Gbogbo ẹ̀yin ọmọlẹ́èdè Nàìjíríà ẹ jẹ́ kíkẹ́ gbọ́ mi dáadáa o. Lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, ogunlọ́gbọ̀ àwọn ọmọlẹ́èdè Nàìjíríà ni wọ́n ti rówó pa wọlé lọ́nà ìrọ̀rùn lọ́sọ̀ọ̀sẹ̀ nípa lílo ojú òpó mobile app kan ṣoṣo. App náà la ń pè ní Bill Station. Àti pé lónìí, a ń ṣe àfihàn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ṣe lè darapọ̀ mọ́ ogunlọ́gbọ̀ àwọn èèyàn láti mọ fi app yìí pa owó wọlé.
2: Ọdún 2026 náà tún ti ń lọ. Kí ló wá dé tó jẹ́ pé salary nìkan náà là á jókòó ti salary ká tó lára data àtúnsanwó ná owó mọ́tò owó oúnjẹ salary ti tán àfi bí afẹ́fẹ́ ní fò lọ. Jẹ́ ìwà níwá nǹkan míì sọ̀rọ̀ ayé mi báyìí. Mo gbọ́dọ̀ wọ́nà tí owó mọ̀ gbà wọlé yàtọ̀ sí salary tí ń wọlé lẹ́ẹ̀kan lóṣù yìí.
3: Túnde, ó kí ìṣòro rẹ ti di pẹ̀tẹ́lẹ̀, ìwọ kò download Bill Station.
2: Bill Station, èwo ni tún jẹ́ báwọn.
1: Bill Station lójú òpó kan tá a fi ìlànà ọlọgbọ́n gbé kalẹ̀ láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà owó rẹ̀, eléyìí tí ó ràn lọ́wọ́ láti mọ rí owó pa wọlé, láti fowó pamọ́, àti láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà rẹ lójú òpó kan ṣoṣo. Ṣùgbọ́n wá tẹ́tí níbẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa o. Pẹ̀lú ìlànà sọ fún mi kí n sọ fún ẹ ti Bill Station, eléyìí tí a mọ̀ sí referral program, ìwọ náà lè mọ rí owó tó tó 5,000 naira, 5,000 naira pẹ̀lú èèyàn mẹ́wàá tó o bá sọ fún ní kété tí wọ́n bá ti forúkọ sílẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnadúrà.
2: Ẹni sùúrù 5,000 naira 5,000 tanyanyan látàrí pé mo sọ fún yàn èèyàn mẹ́wàá. Ẹ ṣàlàyé kíní kó yé mi o.
3: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí, kò sì sí òdiwọ̀n fún iye tó lè máa gbà wọlé. Bó o bá ti sọ fún èèyàn 20, ó máa gba 10,000 naira 10,000 naira. Tó o bá tún wá sọ fún èèyàn 100, ó tún fi 1,750 naira ṣe ìfàjẹ 50,000 naira. Ọgọ́rùn-ún àwọn ènìyàn ni wọ́n ti ń lò ó, tí wọ́n sì ń rí ọ̀pọ̀lọpọ̀ owó pa wọlé lóṣooṣù.
1: Ṣùgbọ́n sá o, Bill Station kì í ṣe fún pípa owó wọlé nìkan, o lè ràn yín lọ́wọ́ láti fi owó pamọ́ nílànà ayébáyé tá a ti mọ̀ ní àjọ tàbí ẹ̀sùsù tàbí owó alájẹsẹ́kù. Yálà lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù, kò sí wàhálà bàbá alájò ìtí ìdè, kò sí ká mọ lérẹni káàkiri ká tó gbowó àjọ. Ohun gbogbo ló ti wà létò létò. Torí lójú ẹsẹ̀ lórí owó rẹ gbà tó bá tó àkókò láti gbowó àjọ rẹ láìsí ànilérẹnikì.
3: Pẹ̀lú Bill Station, o sì lè gba owó kó o fowó ránṣẹ́ tàbí kó o ra data àti owó ìpèlówó pọ́ọ̀kú, sanwó iná tàbí cable TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Tó túmọ̀ sí wípé data ya ọ̀pọ̀ dáadáa lórí Bill Station.
3: Bẹ́ẹ̀ni, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì ni wọ́n ti ń lo Bill Station láti ra data wọn nítorí pé ó rọjú, ó sì yára.
2: Ẹni sùúrù ó yìí kún nù sòro mi o. Tí mo bá fẹ́ wá ra fóònù àbí àwọn ohun èlò ilé tí owó mi ò sì tí ì pé ń kọ́ kí ni ń ṣe.
3: Túnde, ìyẹn ò kí ń ṣèṣòro. Lórí Bill Station, o lè jàǹfààní ràá báyìí kó o sanwó bó bá yá. Èyí tá a mọ̀ sí buy now pay later. O lè ra fóònù tàbí ohun èlò ilé tó o bá nílò lénìí kó o sì máa sanwó díẹ̀ díẹ̀.
1: Ẹ̀sùn wa gbọ́ pàpà ń bari bẹ̀ o. A tún gbé Bill Station kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olókòwò àtàwọn oníkàràkátà tó bá jẹ́ pé ìwọ ní ṣọ́ọ̀bù, iléeṣẹ́ kékèké tàbí oníléeṣẹ́ ńláńlá. Bill Station ìní ó fún ọ láǹfààní láti wọ ojútùú sí ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà tó o bá ń kojú. Pẹ̀lú Bill Station Business Solution, ẹ lè ṣe àwọn nǹkan wọ̀nyí: gba owó yá láti fi ṣe àmúgbòrò okòwò rẹ tá a mọ̀ sí business loan. Ẹ lè gba ẹ̀rọ POS machine láti mọ fi gba owó lọ́wọ́ àwọn oníbàárà yín. Ẹ tún lè lo ìlànà ràbá yìí kó o sanwó bó bá yá láti fi ra àwọn ohun èlò tí iléeṣẹ́ rẹ nílò. Ẹ sì tún lè lò ó láti mọ fi sanwó àwọn òṣìṣẹ́ yín lọ́nà ìrọ̀rùn lójú òpó app yìí kan náà.
2: Tó túmọ̀ sí wípé àwọn iléeṣẹ́ ńláńlá náà lè lo Bill Station àbí.
3: Bẹ́ẹ̀ni, àwọn iléeṣẹ́ ńláńlá lè lo Bill Station láti lè san owó àwọn òṣìṣẹ́ wọn lọ́nà ìrọ̀rùn.
1: Bákan náà, Bill Station tún fún yín láǹfààní láti lo àwọn nǹkan wọ̀nyí: gba virtual card, ìyẹn káàdì orí ayélujára tó ń lo owó dọ́là láti fi gba owó tàbí fowó ránṣẹ́ nílé òkèèrè. Ẹ tún lè gba owó tàbí fi owó ránṣẹ́ jẹ́kẹ̀jẹ́dọ̀ àgbáńláyé. Ẹ lè ṣe àmójútó okòwò yín lórí app yìí kan náà. Ẹ tún wá gbọ́ o, lọ́wọ́ yìí Bill Station ni ló sì ń ṣe kóríyá fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀. Tí wọ́n bá ti gba app Bill Station tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lò ó ní kété tẹ́ ẹ bá ti gbà á, tẹ́ sì ṣe àkọọ́lẹ̀ orúkọ yín, ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdúnadúrà nìyẹn. Bákan náà, lẹ́kùn bẹ̀rẹ̀ sí ní rí owó gbà wọlé nípa sọ fún mi kí n sọ fún ẹ tá a mọ̀ sí referral.

0: dé yìí wọn náà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ báyìí báyìí lọ sórí Google Play Store tàbí Apple App Store tẹ B Station B I double S Station download rẹ kó o sì forúkọ sílẹ̀ kó o sì bẹ̀rẹ̀ sí ní rí owó pawọ́ lónìí lónìí.
1: Máa gbowó.
2: Máa fowó pamọ́.
0: Bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso ètò ìnáwó rẹ ní ìlànà ọlọgbọ́n pẹ̀lú B Station kàn sí www.thebstation.com tàbí kẹ kàn sí wa lórí òpó WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916 858 1914.
3: B Station ojú òpó kan ṣoṣo fún ìdúnàdúrà lọ́nà ìrọ̀rùn.
4: Ready to run your money better? Download Bill Station now. iOS or Android Play Store, just search Bill Station. Or go straight online at BillStation.com. Bill Station, no stress, just control.

kínyìn ẹ̀ka alẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn lẹ wá ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga agbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbẹ̀ avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu pàrọwà sí àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti tẹ́wọ́ gba ìṣọ̀kan láì fi ti àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ṣe. Ìjọba àpapọ̀ pinnu ìmúgbòrò ètò ààbò àwọn ilé ẹ̀kọ́ tó fi dé àwọn ìletò. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pè fún ìdásí àwọn aráàlú lórí ọ̀rọ̀ ìfipámúninígbèkun àwọn akẹ́kọ̀ọ́ ní ìjọba àbílẹ̀ Oríire. Àjọ Ọ̀yọ́ SUPEP tako ẹ̀sùn nílọ́wọ́ nínú jíjáde àwọn ìbéèrè ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ girama lọ́nà ìbúrò. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti ké pe àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti dáàbòbò ìṣọ̀kan orílẹ̀-èdè yìí láì fi ti ìyàtọ̀ àárín wọn ṣe. Wípé ìfisọ̀rọ̀pọ̀ nìkan ni ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdúródédé orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ilẹ̀ oníṣọ̀kan. Ààrẹ lẹ́ni tí igbákejì ààrẹ ilé aṣòfin àgbà Ẹ̀yìn Bàrá Ọ̀jibrin tó ṣojú fún ni ló pe ìpè yìí lónìí níbi ìpàdé àpérò àwọn orílẹ̀-èdè lórí ètò ààbò àti ìṣọ̀kan àpapọ̀. Ààrẹ ṣe àfihàn ìfarajì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lórí kíkojú ìpèníjà tí ń bẹ lára ètò ààbò orílẹ̀-èdè yìí àti ìdàgbàsókè àlàáfíà lágbàáyé nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn orílẹ̀-èdè gbogbo. Ó sọ̀rọ̀ lórí pàtàkì gbígbémọ̀pọ̀ láti jẹ́ kí àlàáfíà rẹ́sẹ̀ wálẹ̀ sí i ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ìjọba àpapọ̀ ti ṣe àfihàn àwọn èròńgbà láti ṣe ìmúgbòrò ètò ààbò àwọn ilé ẹ̀kọ́ kọjá àyíká àwọn ilé ẹ̀kọ́ nìkan tó fi dé àwọn ìletò létí àwọn ilé ẹ̀kọ́ náà wà, tó fi dé àwọn ibi tó bá pààlà àti àwọn etídò gẹ́gẹ́ bí ara àwọn akitiyan láti ṣètò ìrólágbára fún ètò ààbò ní gbogbo àwọn ibùdó ìkẹ́kọ̀ọ́ jákèjádò orílẹ̀-èdè yìí. Ẹ ti ṣe adarí àpapọ̀ fún ètò ààbò ilé ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí, Alima Ibrahim ló sọ eléyìí di mímọ̀ ní Jos létí ṣe olúlu ìpínlẹ̀ Plateau lónìí lásìkò tó ń sọ̀rọ̀ níbi ìpàgọ́ àpapọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ti àwọn ikọ̀ manowar lórílẹ̀-èdè yìí. Eléyìí tó wáyé ní ibùdó ìkọ́ni ní ètò ẹ̀kọ́ adarí. Ibẹ̀ ni Ibrahim ti ṣàlàyé àwọn ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ti ń gbé pẹ̀lú àwọn tí ìjọba àpapọ̀ ti ń bá ṣiṣẹ́ fún ìrẹsẹ̀wálẹ̀ ètò náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti gùnlé ìgbédìde ètò ìdánimọ̀ àpapọ̀ orí ẹ̀rọ àti ètò àyẹ̀wò fún ẹ̀ka àjẹṣẹ́kù orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ara akitiyan láti mú àtúntò àti àyípadà dé bá rírí owó gbà àti fífi ààyè sílẹ̀ fún iléeṣẹ́ ilé-ìfowópamọ́ àjẹṣẹ́kù orílẹ̀-èdè yìí tó ń gbèrò rẹ̀. Ẹ̀díṣe mínísítà fún ipò ọ̀rọ̀ àgbìn àti ààbò oúnjẹ tó tún jẹ́ alámòjútó ọ̀rọ̀ àjẹṣẹ́kù, ìyẹn sẹ́nẹ́tọ̀ Aliu Sabi Abdullahi ló ṣe ìkéde yìí lónìí nílùú Àbújá níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí mímú ìmọ̀ ìjìnlẹ̀ wọnú ẹ̀ka àjẹṣẹ́kù lábẹ́ àwọn ètò àtúntò ìrètí ọ̀tun eléyìí tó jẹ́ pé wọ́n pè ní RHCRRP 2030. Abdullahi ṣàlàyé àwọn nǹkan léyìí tí ó jẹyọ lábẹ́ ètò ọ̀hún nínú eléyìí tí a ti rí ètò ìforúkọsílẹ̀ ní kankan ìyún NCSR ìpè yóò wá ojútùú sí àwọn àdójúkọ ọlọ́jọ́ pípẹ́ ní ẹ̀ka ọ̀hún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pẹ̀lú ọ́fíìsì ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò ìyún ONSA àti iléeṣẹ́ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí NCC ti fẹ̀dùn ọkàn wọn lórí gbọmọgbọmọ gígé àwọn rọ́bà ìbáraẹnisọ̀rọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí wípé ó nípa lórí ètò ọrọ̀ ajé. Akọ̀wé àgbà fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ lórí ìbáraẹnisọ̀rọ̀
ìmọ̀ ìjìnlẹ̀ àti ọrọ̀ ajé orí ẹ̀rọ dókítà Nadugo Gagare àti ojúgbà rẹ̀ ní ilé iṣẹ́ tó ń rí sí iṣẹ́ àkànṣe ìyìn onímọ̀ ẹ̀rọ Rafiu Adeladun iná sọ̀rọ̀ lórí pàtàkì gbígbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀. Gagare lẹni tí alákòóso ìbáraẹnisọ̀rọ̀ lẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ onímọ̀ ẹ̀rọ Stanley Musa tó ṣojú fún ó ṣàlàyé pàtàkì dídìde kankan sí àwọn àdojúkọ náà wípé ilé iṣẹ́ ọ̀hún ti kọ àwọn ìwé àtẹ̀jáde onírúurú lẹ́ka ọ̀hún láti lè jẹ́ kí àyípadà tó tọ́ kó lè wáyé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pè fún ìdásí aráàlú láti tó ìrànwọ́ fún ilé-iṣẹ́ ìdájọ́ nínú ìgbésẹ̀ títanáwádìí ìṣẹ̀lẹ̀ ìfipámú nígbèkùn àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní ìjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ yìí. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde tó jáde lónìí láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé pípe ìpín yíyọ̀ǹda èsì yóò wáyé ní ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún 2026. Wọ́n pàrọwà sí àwọn aráàlú láti fi àwọn nǹkan tó lè ṣe ìrànwọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún pé kí wọ́n fi ṣọwọ́ lójúkojú sí yàrá ìṣèpàdé ní ọ́fíìsì ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ nínú sẹkitẹ́ríàtì tí ń bẹ ní Agodi nílẹ̀ Ìbàdàn tàbí lórí ẹ̀rọ OYSJCE oríire adoption@gmail.com. Tẹ́ ẹ̀ bá gbàgbé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026. Ní àwọn agbébọn ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ Community High School tí bẹ ní Ahoro Ìṣẹ́ẹ̀lẹ̀, Baptist Nursery and Primary School tí ń bẹ ní Yawọta àti LA Primary School tí ń bẹ ní gbogbo ẹ̀ wà ní ìjọba àbílẹ̀ Oríire. Ilé-iṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyìn Ọ̀yọ́ Superb lábẹ́ ìdarí alága dókítà Nureni Adeniran ti tako lílọ́wọ́ nínú awuyewuye jíjáde lọ́nà ìbúrú àwọn ìbéèrè ìdánwò fún ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ girama tó ṣe parí. Gẹ́gẹ́ bí ó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ lásìkò ètò orí rédíò kan nílùú Ìbàdàn, wọ́n ṣe àfilédè ẹ̀sùn gẹ́gẹ́ bí irọ́ ńlá tó jìnà sóòótọ́ tó dẹ̀ lè tapọ̀ àlà sí aṣọ àwọn adarí náà. Wọ́n ṣe ìkìlọ̀ lórí àwọn ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ sí àjọ ọ̀hún. Wọ́n pàrọwà sí àwọn aráàlú láti jìnà sí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀ kán ṣe àyẹ̀wò sí àwọn ìròyìn lórí ọ̀rọ̀ náà dáadáa àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdánwò náà. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àwọn afọyín pé Ààrẹ Bọ́lá Tinubu ti ké pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dáàbòbò ìṣọ̀kan orílẹ̀-èdè yìí láì fi ti àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ṣe. Ìpè ìsọ̀rọ̀pọ̀ nìkan ní ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdúródédé orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ilẹ̀ oníṣọ̀kan. À mẹ́nuba wípé ìjọba àpapọ̀ ti ṣe àfihàn àwọn èròǹgbà láti ṣe ìmúgbòrò ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ jákèjádò orílẹ̀-èdè yìí tó fi dé àwọn àyíká ilé ẹ̀kọ́ ọ̀hún tó fi dé àwọn ìletò léè tí àwọn ilé ẹ̀kọ́ náà ń bẹ̀ẹ́bẹ̀ tó tún fi dé àwọn ibi tán bá pààlà àti àwọn etídò gẹ́gẹ́ bí ara àwọn akitiyan láti ṣètò ìrólágbára fún ètò ààbò ní gbogbo àwọn ibùdó ìkẹ́kọ̀ọ́ jákèjádò orílẹ̀-èdè yìí. Àmúwá fún yín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pè fún ìdásí àwọn aráàlú láti tó ìrànwọ́ fún ilé-iṣẹ́ ìdájọ́ nínú ìgbésẹ̀ títanáwádìí ìṣẹ̀lẹ̀ ìfipámú nígbèkùn àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní ìjọba àbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lákòótán, àmúwá fún yín pé ilé-iṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyìn Ọ̀yọ́ Superb lábẹ́ ìdarí alága dókítà Nureni Adeniran ti tako lílọ́wọ́ nínú awuyewuye jíjáde lọ́nà ìbúrú àwọn ìbéèrè ìdánwò fún ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ girama tọ́ṣẹ̀ parí. Ẹ̀yẹn gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé rẹ̀ ní àsìkò ètò orí rédíò kan nílùú Ìbàdàn. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́mi Sọlá Williams. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ àgbègbè àti West Radio 893
ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè tún wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, òun ayọ̀ lásùn.